0: ẹjọ́kọ̀ gbèsè kí wọ́n lè rẹ́dọ̀ ẹni tí wọ́n ń pè ní fibroid ni kò lè wà nínú kọmọ tó dúró ń bẹ̀ bẹ́ẹ̀ bá yẹ̀wò dáadáa níbi iwájú ẹ̀ tó ṣe kọ́kọ́ bù báyìí ẹ rí pọ́ dàbí òkúta àwọn àlejò tí máa bó nílé dúlé lẹ́wọ̀ yìí àwọn tí wọ́n bá ráàánú gbà nìkan ni wọ́n máa rí bí operation lẹ́wọ̀ ń ṣe wá mọ tó burú nu operation tó o bá sọ operation tán ó tún lè lọ di mẹ́ta àmọ́ yóò bẹ̀rẹ̀ ni kíní burúkú ti ran lọ sọ́run àsante ọ sọ ma aláṣọdé lẹ́kìí sà níta ẹ̀wọ̀ yìí ọ fà burúkú ni tó bá bẹ̀rẹ̀ yọ ọmọ mi ń bọ̀ bá yá yọ ọmọ dàgbà á wá gba gbogbo ilé ọmọ gbogbo ọmọ tó bá fẹ́ wá bẹ̀ á ní bo kì í ṣèwọ ẹ̀jẹ̀ dídì ni má jẹ̀mú burúkú ni bọ ayé ọbẹ̀ ni pé fúnra wọn ni wọn gbẹ̀ bí ẹ ọlọ́run nìyẹn ta ló ṣe eléyìí n ti jésù nìkan lè ṣe nìyẹn ọmọ yín wá ń kọ́.
1: Ó ti lọ skool báyìí.
0: Ó ti lọ skool. Ọmọ ọdún mélòó ni.
1: 35.
0: Ọmọ mélòó ló ti bí? Ẹ má sunkún tásìkò tó fẹ́ bímọ pé ẹ má máa dúpẹ́. Ṣé last born yín ni?
1: First born.
0: O ní first born yín.
1: Ọmọ jáde tán ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ bá dé. Lẹ̀jẹ̀ bá ń yà ta ní pè ọmọ mi ní ẹ máa pe Jésù mo ní mọ̀ dìde o. Ó lóun náà mo òun ò ní dìde. Mo bá ní ọmọ lọ bá sáré ra ẹ̀kọ́. Mo bá mú àna yìí tí n tòkú àna tí n lè tòkú.
0: Ẹ tó fi fọ́kọ. Ẹ tó fà àna yìí tí n fọ́kọ.
1: Ọlọ́run mi, ọmọdé ni mi bàbá Jẹ́kọ̀ Adáríjẹ wé.
0: Bàbá Jẹ́kọ̀. Sọmọ yín wá jẹ́.
1: Ọmọ ọmọ pọpẹ.
0: Lẹ́yìn wo mú ẹ̀kọ́
1: tó. Ọmọ tán. Àfi bí pèèyàn sí tápù tí omi wá tán lẹ́nu tápù ẹjọ́ bá ṣe sororo mọ́.
0: Màá bá yín ya ayọ̀ ọmọ. Nice. Kò sí ogun tí Jésù ò lè ṣe. Ìkan lọ gbọ́ yẹn. Ẹjẹ́ máa lọ. Ẹjẹ́ ń lọ sórí Facebook ní aago mẹ́fà àbọ̀. Ẹ pàdé Jésù nú ayé mi. Tó bá di aago mẹ́fà àbọ̀ lórí YouTube, ẹ pàdé Jésù. Gbogbo ẹyin tẹ wà ní sáìdì àpẹtẹ tó bá di 9. Ẹ sáré bá mi sọ ibi tá à ń bọ̀ ní àpẹtẹ.
2: Láti ibikíbi tẹ bá ti ń bọ̀, tẹ bá ti dé apẹtẹ ọjà, kẹlẹ́ lọ sí ilé epo Fagbemis, tẹ bá ti dé ilé epo Fagbemis ní ẹ̀yìn kolóní, lẹ́yìn tí rí ìjọ ọlọ́run òjijì apẹtẹ, ó ti bẹ̀rẹ̀ níbẹ̀, ẹ ṣe ó ti máa dára fún yín, gbogbo yín lẹ́yìn testimony.
0: Gbogbo èèyàn ni ó gbàwẹ̀ láàárọ̀ yìí, àtọmọdé ni ó àtàgbà, ó sì di aago kan àbọ̀ sí méjì ká tó break, watermelon láàfin break pẹ̀lú ẹyin méjì méjì, ẹ tún pàdé mi padà tó bá di 12, ẹyin wo lè fẹ́ sun ọrẹ májẹ̀mú yín, tàbí ní ìdá mẹ́wàá. Òní ni ọjọ́ kejì àṣẹ̀ṣẹ̀ sídìí ọrẹ májẹ̀mú ni ó bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè gbogbo ẹni tó bá fẹ́ san ọrẹ májẹ̀mú ẹ mú jáde gbogbo àwọn tó ń fi ọrẹ májẹ̀mú support program gbogbo ẹyin tẹ́ ẹ ti ń wọnú májẹ̀mú pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọrẹ májẹ̀mú yín ò ní wálẹ̀ o kò ní pẹ́ kò ní jìnà ó ní testimony in the name of Jesus Christ account number 20 ni 2017 429047 2017 429047 Comfort Life Mission International First Bank nìyẹn bí ọba lò yẹn lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International nìyẹn náà gbé jáde gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọjọ́ kejì oṣù kẹwàá àbẹ́yìn tẹ́ máàkì wedding anniversary yín lónìí ọjọ́ kejì oṣù kẹwàá òní ìbọ́sí ọjọ́ friday mo náwó mi sókè ayé ò ní mú ọ ipa ayé ò ní ká ọ wá wo bó o ṣe ń máàkì birthday rẹ wàá máa dánsì ó sì rí owó sayé ẹ rí owó lògbà ẹ̀mí rí ọwà gùn ìgbéyàwó yín kò ní bàjẹ́ happy birthday long life and prosperity happy wedding anniversary nigeria gbòòrò olúwa ogonio padà gbé agbára ògo rẹ wò in the name of Jesus ẹnìkan ni mo fẹ́ ṣe àtẹ̀stímọ́nì mi ẹjọ́ loud ẹjọ́ neat lórí nọ́mbà yìí 080-88-71-65-66 080-88-71-65-66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì ire àtànúkọ báyìí ẹjọ́ mọ́ lórí facebook you are blessed it is well with you.

0: yọjú o ṣùgbọ́n ọlọ́run ìpè yìí ó rómi lágbára mo lu ìyá yẹn mo lu okú.
1: Ìyá yẹn a máa yọ sí ẹ láàrin ọdún mẹ́wàá. When you get pregnant, she will come in the dream and immediately the pregnant will come down. Abi? And lẹ́gbà tó wá ìgbà tó wá mọ bí ó wá lóyún eléyìí ìyá yẹn wá padà wá kí ló wá ṣẹlẹ̀.
0: Tí oyún ti bá ti ní oyún yẹn tí kí tó lọ ṣe test rárá tí bá ti ń fíìlì kankan lára mi nìyá yẹn máa wá àbí kí rí kí ni menstruation yẹn so lórí eléyìí náà mi ò tí ṣe test so ìyá mo ṣe kàn mo ti ń fìlà pé nkankan wà lára mi bí ìyá yẹn ṣe wá ni ẹ tó ní ìwọ yìí ìwọ yìí ìwọ àtọmọnú ẹ ìwọ àtọmọnú ẹ wà á rí nǹkan tí màá ṣe fún yín mo wá ní ní orúkọ.
1: O ò tí ì ṣe test o báwo ni ìyá yẹn ṣe mọ̀ pé o lóyún.
0: So ìyá yẹn wá ní ìwọ ìwọ nǹkan tí màá ṣe fún ẹ bẹ́ẹ̀ mi náà ṣe bí mo ṣe gbaná lójú ìyá yẹn nìyẹn mo ṣáà mú ìyá yẹn mi náà mo lu rada after tí mo lu hallelujah tí a máa ń ké ní ìdájí ìdájí yẹn àtòsánà mo wá ké ní méje méje lójú àlá yẹn so ìgbà tí mo tún wá ní oyún yìí náà èṣù tún gbógun ní time march mo wá síbi báyìí bàbá ní àwọn kan wà bíbá pé ọlọ́run sọ pé ewu ọkàn tó bá ń ríran ikú sí rẹ àbí wọ́n jíṣẹ́ ikú fún ẹ àbí ìkọ̀kan tẹ́mi bá jókòó máa máa gbọ́ tí kinní yẹn máa máa sọ fún mi pé ìwọ wà bóyún kú èmi náà bọ́ta lọ́jọ́ yìí so dádì ṣe prayer fún wa ní ọjọ́ yẹn so nígbà tí mo máa wá bí ọmọ yìí èṣù yẹn gbé ogun mo ti kú tán ní hospital merit lágbàdo kò kú mọ́ náà máa ń pè mí pint ẹ̀jẹ̀ mẹ́sàn-án ni mo gbà 9 pints of blood ni mo gbà ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mi ò dòkú ọmọ mi ò dòkú mo dúpẹ́.
1: Can we celebrate Jesus in the house?

0: ẹ̀yin ènìyàn mi ẹ máa sùn dáadáa o ó sì nídìí iṣẹ́ ò lè tán láéláé yóò sì máa wà ń bẹ̀ títí ni ẹ sùn dáadáa lórí mátírẹ́sì mukka.
1: kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n ẹni ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa.
2: Mukka
1: à ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.

0: gbọ́n ni gbà ní mo ní gọ̀ pé àgùn la ìgbà ni mo jẹ délé ọlọ́fin mọ̀jà ọlọ́fin ló fún mi nígbà nígbà là káwó nígbà nígbà là lájẹ lọ lọ́jà ìjìgbò mọ́kàn ìgbà tẹ́ ń lò yìí ìgbà rẹ ni kọ́ mọ́ jẹ́ fọwà náà ilé iṣẹ́ MTN Nigeria ló ní a mọ̀ kín lórí ètò yín ọ̀rọ̀ àgbà Abdulrazak Abdulgani Mr. GRA ló kọ́ mi.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò. Darling, wake up. It's time for school.
2: Accommodate entrepreneur.
1: This girl, even in your sleep, you're still spelling.
3: Yes, your child could win the MTN Mpulse Spelling Bee competition with over 40 million naira worth of prizes, including scholarship grants, laptops, smartphones, and the opportunity to become MTN CEO for a day. Register now at mpulse.mtn.ng. Terms and conditions apply.
0: Ẹni tó bá ti ń fà sí fà láfàjù ti ń fa ara rẹ̀ sínú ìfarapa bọ́ ọ bá ń fà mọ́ ìfà láfàjù ó ti ń fa ara rẹ̀ sínú ìfarapa àdí afọ alálàpà tó torí ìfà tó lọ rèé gbalé àlàpà ẹ sọ fún alálàpà kó máa múra lẹ̀ fún ìyálulẹ̀ àlàpà torí pé alálàpà tó ń ta àlàpà lábẹ́ àlàpà ó ti sọra rẹ̀ dàpá o nígbà tí àlàpà tó bá ya lu alálàpà o lè fa alálàpà lápá yá o ẹ̀tù fà ní fọ̀bọ̀n wọn ni kó o wá so ogún di ọgọ́fà ó ń fò ókè ó ń ṣe jàgínní yòdò ó béèrè lọ́wọ́ ẹni tó ní kó o wá so ogún di ọgọ́fà wípé ńbo ni yóò ti rọ́gọ́rùn tí ó fi kógun tiẹ̀ ẹ̀tù fà ní fọ̀bọ̀n mọ jẹ ń tọ́ o ẹni tí bá ti ń wá ìfà láwàájú olúwa rẹ̀ ò jìnà sófo bẹ́ẹ̀ ó súnmọ́ ikú nǹkan fà láráyé mọ́ fà á mọ́ wọn á ti gbàgbé pé ìfà á mọ́ fanilápòya ọkọ̀ bọ̀gìnì tí wọ́n ń tà ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tó jẹ́ wípé olówó iyebíye ni

0: kò tí wọ́n gbà eloko wọlé torí ìfà báwọn agbófinró bá wọ ẹni tó lọ ríra ọkọ àbí fóònù eléyìí tí wọ́n jí gbé wọ́n dọ́dọ̀ rẹ̀ tó bá jẹ́ wípé owó tọ́bélé ló fi rà á ara tí wọ́n sọ ni wípé ẹni tí ń wá fà ní wọ́n gangan ara wọn ni ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ jẹ ìfà tí wọ́n ti fa lórí wọ́n ti gba owó lọ́wọ́ wọn tán kí wọ́n tó mọ̀ wípé àwọn ti bọ́ sọ́wọ́ gbájúẹ̀ ìfà ń fa ni lápò ya wọ́n ní èèyàn rẹ ti ń bẹ́ lu èbó ó fi nǹkan tó tó bíi ẹgbẹ̀rún mẹ́wàá dọ́là ránṣẹ́ sí ọ kó o kówó kan kó o kó lẹ̀ kó o wá fi gbà á torí ara rẹ tó ń wá fà ní gbùrùgbùrùgbùrùgbùrù ó ti ẹ béèrè ó pé onítọ̀hún gan yẹ̀wò ìfà lé o ẹ̀tù ìfà ní fọ́bọ̀n ọ̀rọ̀ àgbà ni o.
1: ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: wọ́n ní kó o mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kìí ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsíbì kan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yọ ẹyẹkẹ́ ọmọ ọ̀lẹ́nìkan la yóò gbà bí ìgbé ayé tó nítumọ̀ limit 100 MTN iléeṣẹ́ MTN Nigeria ló so nígbò wú ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa instagram ọ̀rọ̀ àgbà 247 tiktok ọ̀rọ̀ dot àgbà 82 facebook ọ̀rọ̀ àgbà bákan náà lórí youtube wa mr gratv ọ̀pọ̀lọpọ̀ onírúurú nǹkan lẹni ìfi kẹ́kọ̀ọ́ ńbẹ ẹ subscribe ẹ like kẹ́mọ̀ wo gbogbo ti lọ nbẹ̀ Abdulrazak Abdulgani Mr. GRA lọ́kọ̀ mi iléeṣẹ́ MTN Nigeria lókè lókè ńlá bọ́ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́mọ̀ lọ.

0: bẹ̀mù tó dúró kìí ṣe dídùn ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe ń pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́nipòṣónú Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
1: Orúkọ mi ni Alhaji Karim Adepo.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó sọ wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. fìríìjì kọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
3: ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
4: ọ́fíìsì wa wà ní mokola road ní bestnight bus stop àti àpáta ẹ lè pè wá sórí
5: 0707-460-3919.
6: CDK sọ díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
7: máa wo mi bí mo ṣe fẹ́ yín.
8: mò ń bọ́ 94.9.

0: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Ojúmọ̀ òní tún mọ́, ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyágí. Torí bá méjì kọ̀, 32 FM ni wọ́n ń gbọ́, 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
2: 32 FM 94.9 Laughter House, orí òkè tètè Premier, Mọ́kọ́lá Ìbàdàn.
3: Where did you buy it? CK. Easy,
4: yes, easy. Ẹ kú àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jẹ́ àgbọ̀ kan ò sí ń bẹ̀ torí pé ohun tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CD Care. Ẹni ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tó lórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbí ohun yòówù ìṣọkọ̀. Àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CD Care. Máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
5: Ẹ ṣeun olóòtú, ẹ kú ohun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan, CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣẹni nítorí pé ó ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a wá bọ́ sílé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí sólà ìbátà kankan, a tún tà ní CD Care. A tún wá kù lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí sanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún yẹn. Kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wá rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ àní yẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wọn láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó ètò jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CD Care wò pé ẹni tó sanwó oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé oníbì kan tó wo ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yí gbádùn. Mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CD Care ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi, màá tún mọ sanwó lọ. Ṣé bẹ́ẹ̀ ni tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni? So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ san owó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CD Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún mọ sanwó lọ. Nǹkan tí CD Care wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ̀ kí yín káàbọ̀. CD Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn lè ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dadi 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: dìbò fún Alhaji Abdulrazak Abdulganiyo, Mr. GRA, gẹ́gẹ́ bí honorable Ibadan North Constituency 1, nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, APC Progress.
1: Growing moments are filled with chances to be active and learn.
2: Did you see, Mom? I made such a big jump.
3: Quick job, my boy. You get better with each game.
1: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: I feel so strong.
1: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
0: Nìbàdàn nílé olúyọ̀lé ojoojúmọ́ ni gbọ̀ngàn ayẹyẹ ń pọ̀ sí àmọ́ bó ti wá wù kó pọ̀ tó bàbá ni bàbá ń jẹ́ lọ́jọ́kọjọ́ ni gbogbo ayé ṣe ń gbóṣùbàmbà fún gbọ̀ngàn ayẹyẹ Lafia Event Center láì dé ètò pẹnu ẹni tó bá dé Lafia Event Center ló lè ròyìn bẹ́ẹ̀ ṣe fẹ́ sí ló ṣe wà ńlẹ̀ ní láfẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó gba èèyàn bíi 1500 lẹ́ẹ̀kan náà fún èyíkéyìí ayẹyẹ bíi ìfinijòyè ìgbéyàwó ìgbẹ̀yìn arúgbó ẹni ọjọ́ bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ́ èyí tó jẹ́ mini size tó gba èèyàn 300 fẹ́ lè lò fún AGM conference meetings tó fi mọ́ èyíkéyìí ètò tẹ́ fẹ́ ṣe ọkàn sì tún wá ní Lafia apartment tó wà ńlẹ̀ fún èyíkéyìí ìsinmi ojú ọdún fún mọ̀lẹ́bí àti iléeṣẹ́ tó fi mọ́ lájọ 24/7 nínà tọ̀rọkoṣo àyè ìgbọ́kọ̀sí tó fẹ̀rẹ̀ pẹtẹ tó fi mọ́ ètò ààbò tó gbópọn àbẹ́ ẹ̀bọ́ àyíká yẹ ti lọ wà jù ẹ wò mí ìròyìn òtún àmójúbà ẹ kàn sí Lafia event hall and apartment lónìí nínú ọgbà Lafia hotel àpáta Ìbàdàn ẹ sì lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708-759-5867 Lafia event hall and apartment we are waiting to host your event.
4: Ejo onile kan tabi dukia to nfe alamojuto iwo ni won ba wi.
5: Ije o fe bo ninu alupaida ati da awon agent abani wale. Dukia yi ko ye ko bo so wa awon alai lootu eyan. E ka bo si le se southsandproperty.com nibi ti ati fi omolu abi sise ifokobale. Agbe ajosepo awa ati awon onibara sori oruko ti ko ni idibaje. Awa ki je onibara bi emirin je ni. Beeni ko si itani loji ikokon lori dukia onibara. Ohun ti e ba ti ri pelu wa o ni se wa. Ere lo ye ki dukia yin ko je fun yin ki se agbana. Idina re ti awa fi ma se ofin toto lori ayalegbe ta o gba sile yin eye yora yin len e ba wa dowopo ki eni ifokanbale e pe wa loni sori 0916-461-5000 tabi 0911-555-005 tabi ki e kan si wa ni www.softsandproperty.com be e le yoju si wa ni laughter house ori oke tente premier mokola ibadan e o nilo lati ma yora yin lenu lori eni ti yo gbale lowo yin awa ti wa ni sepe lati ba yin wa omo lua bi eniyan abo to daju nbe fun dukia atowo yin lodo ti wa Southsand Property orule fun teruto
6: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng
7: Ẹ pè CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
8: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: Baba seri ni lankini ya tata baba seri ni lankini aye lo so pe iri ni si o ni so ni lojo ya tata baba seri ni lankini aye lo so pe iri ni si o ni so ni lojo ya tata baba seri ni lankini mo na ka o si se lori mi ri kisibun
12: aye temi ki do to sai do wa sai do pin yelu fun ma koko mata gba mole e pade mi laughter festival Laughter Festival, Ledema Simba. I want to have two FM, young people, but Ledema Simba. Laughter Festival, lọ́rọ̀ 4th of October. Ẹ máṣàlàyé wa, ẹ wà pa.

Ìyá ẹ̀yà ìyá Kamaldeen ní ọjọ́ jẹjọ kọ́nà ọjọ́ Sátidé. Ẹ̀bá ń gbọ́ mi láàárọ̀ yẹjẹ́ mọ̀ orí ọ̀rọ̀ táwà tó yé bàbá Kamaldeen Akala táàjọ fọ̀rọ̀ sí kí ni tó ti ṣe lórí ẹ̀ báyìí. Ó lo iṣẹ́ tó lò ń lọ sí ní ibi tó wà lọ́sùn kí ló ti tó ti padà sí tó sọ fún wa lórí ètò pé òun ṣe. 09062 odo meta 949.

ẹni ọ̀rọ̀ jọ dàyín pọ̀ wọn ẹja mọ tó ṣẹlẹ̀ ní ṣókí kẹsì fún wa nọ́mbà ń tì í ọkọ àtìyàwó abímọ fúnra ẹni ọ̀rọ̀ dìjà ó dìjà tán ló de kí ọkọ lòun ò tọ́jú ọmọ mọ́ kí ìyá náà ó dọmọ́ lẹ̀ fọkùnrin kó bá tiẹ̀ lọ kó mọ́ wẹ̀yìn o àwa fọmọ́ lẹ̀ kí ìyá ọmọ jẹ́ ìgbìn ọjọ́ làwà gbà lórí ètò yìí ọba dẹ́dá nìkan ni máa jójú wá sí ló fi wọn dàbí wípé bí ìgbà pé ikún bá kókó ẹ pa ẹun kó sí lẹnu korokoro ọlọ́run bá ní wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ zero nine zero six two odometa 949 zero nine zero six two odometa 949 bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi náà ni mo ti ń rí ọwọ́ yín lórí facebook ń bẹ̀ mo ti ń rí lọ́tún mo ti ń rí lọ́sìn ní gbogbo orí facebook ẹni 32FM949 fẹ̀yìn ẹ̀ 32FM949 fẹ̀yìn ẹ̀ ibẹ̀ wọn ti ń wò mí lórí facebook ibẹ̀ gangan ni wọ́n ti ń wò mí

0: For your hustle, for your moment, turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32 FM 949 ẹ̀yìn ẹ̀.
4: Kò ní sún mi kò ní rẹ̀.

0: no dey predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top 0209-461-3333. Access Pensions. Future shaping.
1: Yes, Lafia Events Hall and Apartments, Akpata Ganga, Ibadan, is your event destination with modern facilities to host memorable events, ceremonies, and programs such as weddings, chieftaincy, burials, birthdays, AGMs, concerts, and anniversaries. At Lafia Event Center, there is a big hall that can contain as much as 1,500 guests and a smaller hall of 300 guest capacity for seminars, symposium, trainings, and small get-togethers. There is also apartments for family and organizations. Retreats. Seeing is believing. Located in a very serene environment, Lafia Events Hall and Apartments will give you an opportunity to enjoy uninterrupted power supply, ample parking space, and watertight security. Check us out today at Lafia Halls and Apartments inside Lafia Hotels, Akpata, Ibadan. Telephone 0708-759-5867. Lafia Halls and Apartments. We are waiting to host your events.
2: Tọ́ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK, sọ díẹ̀ díẹ̀, gbẹ́gbẹ́ ayé Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
8: Ìtọ́wò yìí yọrantí. Kí ló wà nú ẹ̀?
7: Adìẹ ló di gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
8: Bẹ́ẹ̀ ni o, noodles aládùn ti wa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní rí àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
9: Ma wo mi bi mo se fe yin
10: mo n gbo ta ti 2FM
11: 32 FM 94.9

Sabani o kan wa a meni ti o kan en to ma lo mi si mo ra baba loju kan ninu rin ajo aye loni o ni wi pe awon to ye ki won o sanu e awon gan irona dide awon ti ati ko mo pe won o sanu e awon gan wa loju kan won irona dide o na si rebo lo wa si fe gbe ti e gba ayin to wa ye ko sanu e on to wa loju kan boyo ngan ni wona to won o fi isatunse lodo en ti yo sanu to na je pe bo na bara anu gba yo le sanu fun wo o nga le mo wona pe boya ja ti wa ilaari ohun atalanu ti e na wa be pe wole ko le ratunse ki owo ti e na o le gbe oke ko le fawo na soke gba wo wa nbi kan wo nda eto laamu e bi ohun o ba rona lo bo ni wa na si fe rona baba ni o kan wa me to nkan joye ogbe onu okun ta fa mo le aba soko soja mo bara le eni o le je eni to je wi pe o nilo onu rin ajo aye ti gan le o gbianjo ati pe time ti won di sub eto yi omo adam buruju o je pe bo nti o ba rona lo iwo gan ati rona lo re ẹnìkan ní fààyàn sókè ẹni tó wá yẹ kó fọ sókè òun bó bá ti dínà àti àtúnṣe ìrìn àjò tí ẹ ń kọ. bẹ́yìn ó bá soríire láyé àwọn kan wọn ó rẹkọmẹ́ndì àwọn kan wọn ó sọ̀rọ̀ èèyàn bí ó yẹ. ẹni tó yẹ kó sọ̀rọ̀ tiẹ̀ ń bi tí ó ti rọ́nà lọ ẹni ọ̀hún ló ń dínà mọ́ àtúnṣe ìrìn àjò tí ẹ náà. bàbá ní òkan wà lè sọ ẹni tí ó kàn kò tó ń sì sọ jàre mọ́jọ́ yọ lẹ́nu bó bá jẹ́ para ilé rẹ̀ ni ó bà. hello ẹ káàárọ̀.

ẹ ti ma gbọ́ bá ti ṣe ń fọre rí ẹ laughter fest laughter fest ètò tá pàtẹ lọ́jọ́ sunday October 4 ọjọ́ sunday lọ bọ́ sí a pàtẹ ní risk course ní inú pápá ṣeré adamas lẹ́kan salami ti adamas ń gbà laughter fest ẹ ti mètò ọdọọdún là mọ́ sí gbà mọ́ gbà àwọn olórin àwọn ìgbà ojúmọ̀ àwọn alámúlòdùn lọ́tún ló sì wà gbàgbé lẹ́sìn la gbé bàbá ọ̀nàrẹ́bù wa tayo currency àìbẹ̀ kọ́ ni ọdún yìí king saridon p saridon papa ló ń bọ̀ saidi òṣùpá ni ó wà akọrin fún wa ń bẹ̀ lọ́jọ́ sunday ẹ ti gbọ́ tó bàbá ti confirm ẹ pé òun ó tẹ́bẹ̀ ó ṣeré fún wa ni ìlú takọ́ la gbé papa náà wá ni báàsì àkàndé òbí sèré dún ta níyàn ọdún tó lọ ni ẹ̀sìn la gbé tayo currency wa ètè ilé yìí tọ̀tẹ̀ yìí tọjọ́ sunday yìí saidon papa ló ń bọ̀ olùfimọ́ kọrin ó wà á kọrin fún akàn ló sì àǹbàdí kẹ́kẹ́kẹ́ lọ́jọ́ friday ni ọ̀fẹ́ la wọlé bẹ̀ a ṣe sí a wá dánṣíà ẹyin o pẹ̀lú saheed òṣùpá pẹ̀lú iléeṣẹ́ taitu ẹ̀fẹ̀ iléeṣẹ́ yìí nǹkan kàyàkàyà ní nǹkan yìí lọ́hùn sàánú a ń gbé òde nìkan ẹ̀ àwa kì í fẹ́ kí èyàn ó máa sọrí kọ́mbì kan máa ronú ọ̀fẹ́ ni àti wọlé lọ́jọ́ sunday ọ̀fẹ́ ni wọlé gbogbo sí á mímú gbọ́ ẹ̀ lóríṣiríṣi ẹ̀ ti rí wọn tí wọ́n dúró káàkiri bẹ̀ tó bá jẹ́ onísì àmọ́bọ̀ a ṣe fàájì dọ́ba aago márùn-ún rọ̀lẹ́ ni gbogbo ètò bẹ̀rẹ̀ aago márùn-ún rọ̀lẹ́ lètò bẹ̀rẹ̀ nínú ọgbà risk course ń bẹ nínú ọgbà lẹ́kan salami pápá sí lẹ́kan salami ní adamasinba àkó márùn la bẹ̀rẹ̀ a sì dalẹ́kẹlẹ́lẹ́ ni àsìkò yìí ṣàsìkò téèyàn máa sọrí kọ́ kí nǹkan dájókòó kọ̀rọ̀ yàrá máa gbàgbọ́ndò lọ àwa ò fẹ́rú ẹ̀ a ní kí gbogbo wa kínú owó máa dùn kí a máa dunnú ẹ ti mọ logo wa taitu fm ẹ dunnú kẹfẹ yìí kò ná ní nǹkan kan máa bọ̀ fẹ́ ló wọlé kò sówó wọlé kò sí tíkẹ́ẹ̀tì kò sí pẹ́ múfìlà kẹ́ tó wọlé irọ́ o ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹni tó kàn mú dání ni ìwọ ọmọlúàbí àmọ́ ìjà gbé wérewère wá bẹ̀ wọn torí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ó dùn bẹ̀ lọ́jọ́ náà ìwọ ọmọlúàbí nìkan ni ó máa mú bọ̀ ìwọ ọmọlúàbí máa mú bọ̀ tó bá ti níyàn lọ́wọ́ máa bọ̀ kò sówó nú kò ní kankan tó mú tó san kó tó wọlé sáàrípò tètè dé ríko ibẹ̀ ń fẹ̀ lóòótọ́ ṣùgbọ́n saheed òṣùpá ni ó kọrin ìwọ náà yẹ ti máa wo bí ó ṣe lè jẹ́ tètè dé lọ́jọ́ náà aago márùn-ún lábẹ́rẹ̀ ètò àṣẹ dalẹ́kẹlẹ́lẹ́ ni ọmọ dáwọ́ ó lè mú òyàn dání mọ́mọ́ ọmọ eke wá o bẹ́ẹ̀ wọ́n ní àwọn oríṣiríṣi fàájì nǹkan kan ìdí mò ń sọ ìyọ́ tó já

0: ẹ tó já dọ́là a ní rí ju báyìí lọ láàárọ̀ ni aago mọ́kànlá lọ́la látún pàdé lórí ètò yìí kan náà ó jáàsì ọlápọ̀ sí ó ti gbà ó ní bàbá ń gbò bá di ọjọ́ náà ní látẹ̀jíṣẹ́ ní jẹ ìjẹ ìjọkọ ogbó síá abẹ́dẹ tíyàwó òun ṣe níjẹjọ ogbó síá ọ̀hún àbàbẹ́yà pápọ̀ di laughter fest wọ́n gbé kéèkì dání fún yín ojú òní tí ọ já sọ lápọ̀ sí ó ṣe ń ṣe òun ó kú gbogbo gbà ó ní mọ̀ ìyà ò ní mọ̀ kúrò ó ní ṣìṣe láti ọlọ́run àmọ́ ń lọ láàárọ̀ yìí nọ́mbà mi 08063349 08066649999 Number wo kilu mo nu e save we direct number mi gangan o ni yun te le fi pe mi ah leyin eto fe ban so nkan kan ni abo mi 08063449 ere gbogbo din ni ola lago mokanla wo kilu mo mu nje o dabo
1: Bàtà ń rẹ́sẹ̀ jábàtà, onílù dùdú ń fìdùnnú pòwé àpọ́dunnú. Bẹ́ẹ̀, alúṣẹ̀gẹ̀rẹ̀ ò nà gẹ̀rẹ̀. Torí bá méjì kọ́, 32FM 94.9 ló mú dùnnú báráyé.
2: 32FM 94.9 Laughter House, orí òkè tètè Premier, Mọ́kọ́lá Ìbàdàn.
3: Hey Ibadan City, feeling bored? Time to pop it. Snack it, pluck it, grab a pack of mini-me chin-chin and enjoy the crunchy, delicious taste everybody loves. Whether you're at work, school, on the road or chilling with friends, mini-me keeps the good vibes going. Mini-me chin-chin, small bite, big enjoyment.

0: Ẹ̀kásùn, èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé lédè Yorùbá nìkànnì 32FM 94.9 tá a kalẹ̀ sí Laughter House orí òkè tẹ́ǹtẹ́ Premier Mọ́kọ́lá Ìbàdàn. Peter Ọláṣùpọ̀ lóníròyìn. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn tòní. Àjọ kan fúnjọba àpínlẹ̀ Ọ̀yọ́ ti gbẹ́sẹ̀ lé mọ́lù tó tó ogún níye látàrí ẹ̀sùn dídaran jẹ níta gbangba àti bíba oko olóko jẹ. Èèyàn kan dandan ló ti dágbére fáyé pódìgbà ó ṣe nígbà tí àwọn mẹ́ta mìíràn fara ṣiṣẹ́ yánnayànna nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé lójú ọ̀nà Èkó. Ìròyìn ilẹ̀ òkèrè, awakọ̀ ọkọ̀ òfurufú Fly Dubai ló ti ṣàpèjúwe ohun tí ojú rẹ̀ rí lásìkò tí amúgbálẹ́gbẹ̀ awakọ̀ òfurufú ṣe kọlù sí. Lágbèrè ìdárayá Anthony Joshua náà ló ti ń gbèrò láti tún kojú Gazib lẹ́yìn ilé tó bá parí ìjà rẹ̀ pẹ̀lú Fury. Lágbo amúlùúdùn Final ló ti ṣàjọyọ̀ ṣe ìrántí ìjáwé olúborí rẹ̀ àjọ̀dún ìjáwé olúborí rẹ̀ níbi ètò ẹlẹ́gbẹ̀ẹ́ àgbà bíbí Naija lẹ́yìn tó tún fi ìtàn balẹ̀ níbi ìjà àbẹ̀sẹ́kù bí òjò ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹnìkan ló ti dágbére fáyé kódì ìgbà ó ṣe nígbà tí àwọn mẹ́ta mìíràn fara ṣèṣe yánnayànna nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé tó ní ṣe pẹ̀lú ọkọ̀ Lexus 350 lójú ọ̀nà Coastal Road tó wà ní Babafẹ́ wọlé sí ilé ìtura Eco Hotel tó wà nílùú Èkó. Nínú àtẹ̀jáde ilé tí àjọ tó rí sí ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Èkó ìyẹn LASMA tí wọ́n buwọ́ lò ọjà òde mímọ́ wípé ìjàmbá ọkọ̀ ọ̀hún ló wáyé láfẹ̀mọ́júmọ́ òní. Nínú àtẹ̀jáde náà tó kaba pé ọkọ̀ Lexus aláwọ̀ eérú tí nọ́mbà rẹ̀ jẹ́ LSD554KV ló sọ̀jánu rẹ̀ nù tó sì yípadà síbi tó ti ń bọ̀ lẹ́yìn tó kọlu òpó dán tó wà lẹ́gbẹ̀ẹ́ rú náà. Ẹni ti ṣe ọ̀gá àgbà pátápátá fún àjọ LASMA Ọlálékan Bákàrẹ̀ Òkè ẹni tó kẹ́dùn pẹ̀lú àwọn pẹ̀lú mọ̀lẹ́bí olóògbé ọ̀hún ó wá rọ àwọn ọlọ́kọ̀ eléyìí tó ń wakọ̀ lójú òpópó láti ṣọ́ra ṣe lásìkò tí wọ́n bá ń wakọ̀ lójú òpópó náà. Àjọ tó rí sí àti gbófinró nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority òun ni wọ́n ti gbẹ́sẹ̀ lé àwọn mọ́lù tó tó ogún níye nínú iṣẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣe nílùú Ìbàdàn ti ṣolùlù ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ẹ̀sùn ìdáranjẹ àti bíba oko olóko jẹ́. Àjọ náà ni a ṣiṣẹ́ wọn ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò alága àjọ yìí Adájọ́ fẹ̀yìntì Adéronkè Adérẹ̀mí Jẹ́kódì mímọ́ lójú òpó ayélujára ojú ọ̀dì mímọ́ wípé iṣẹ́ àkọ́kọ́ eléyìí tí àjọ náà kọ́ gbéṣe láfẹ̀mọ́júmọ́ ọjọ́rú ọgbọ́njọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ìyẹn ní abúlé Bàtàkì ìyẹn lójú ọ̀nà Ìbàdàn sí Èrúwà. Ó ṣàlàyé pé iṣẹ́ ọ̀hún ló wáyé lẹ́yìn tí àwọn gba ìtalólobó ẹ̀sùn látọ̀dọ̀ Adéwọ̀lú Farms lórí ẹ̀sùn ìkọlù lemọ́lemọ́ tó ń ti bíba oko wọn jẹ́ pẹ̀lú àwọn mọ́lù kan eléyìí ti ń ba oko ẹ̀gẹ́ oko àgbàdo oko ṣu àti oko kaṣu tí wọ́n gbìn sí abúlé náà. Nínú iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí àjọ yìí ṣe lágbègbè ìdíròkò ìyẹn ní agbègbè Mọ́níyà nílùú Ìbàdàn ni àwọn aláṣẹ ọ̀hún ti jẹ́ ọdún mẹ́rin pé àwọn gbẹ́sẹ̀ lé mọ́lù mọ́kànlá látàrí ẹ̀sùn dídaranjẹ̀ níta gbangba. Àjọ yìí wá rọ àwọn aráàlú láti máa ta àwọn lólobó bí wọ́n bá fura sí àwọn kàǹdánù ìrẹsì kankan eléyìí tí wọ́n ń daranjẹ̀ níta gbangba tako òfin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Tí ṣe olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú olóṣìṣẹ́ ọwọ́ ìyẹn All Progressive Congress APC Sẹ́nẹ́tọ̀ Ṣàràfàdín Àlí ló ti pè fún títú àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ eléyìí tẹ́ wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì jí wọn gbé nípínlẹ̀ Imo. Jẹ́ òde mímọ̀ wípé àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ ọ̀hún òun náà ni wọ́n jí wọn gbé lásìkò tí wọ́n lọ sí ibùdó ìṣèlú ìlú ìfinibọ̀ sí àwọn àgùnbánirọ̀ tó wà nípínlẹ̀ Abia Senator Sharafadin Ali ninu atejade to sita o sakojuwe isele na gege bi ile to ba ni lojiji to se kudie ka to atele de ohun se ka bayi pe awon odun agunbaniro ohun ko je idun koko si enikeni bi ti wo mo ni die yi ko to lati lo foju ko ijinigbe kankan eyikeyi nipinle imo oloselu ohun wa ro awon ajeleto abo lati tamora kan ri daju pe won dola emi awon agunbaniro na bakana ni o kipe awon ajeleto abo gogo lati daju pe won mu oko eto abo yi dede lawon opopona to jara won lati ipinle kan bo si ipinle mi jake jado orilede Nigeria ogoro awon olugbo ilu ibadan ti solulu ipinle oyo leti ni iwoye ototo lori idaniloju ta re bola apmet tinubu fisita ipe orilede Nigeria ori ni awon gbe kuro ni ipo ele to le koko to wa baye to je pe gbogbo aralu ni o pada jamfani to lori leyin atunse itoro aje to lo lowo yi ndati awon olugbe ile ibadan kan nigbagbo wipe orilede Nigeria o pada bo sipo leyin yowo ranwo ori epo ile ti gbogbo wa jo nkoju ti opolopo si tun woye ipe o sese ki eto oro aje pada bo sipo be ni awon miran je odimo ipe awon ni ireti nipa iyi pada na ngba tan ba koroyin wa soro ni kanita 2FM 94.9 olugbe ile ibadan kan tun poruko re ni ola oluwa oluwa jo mi loju je odimo ipe onireti pe orilede Nigeria o pada da bo tile je pe orilede yin koju ipe nija to ni se pelu eto oro aje lowo lowo bayi bakana lo tesi waju pe orilede Nigeria yo jagun segun lowo ipe nija to nkoju o wa ro awon omo Nigeria lati ni ireti nipa ojo waju rere fun orilede yi
1: mo ni igbagbo pe orilede wa si ma da mo si ni igbagbo pe olorun ma mu ade ile ileri wa
0: bakana olugbe ile ibadan miran to poruko re ni ife o je odimo ipe oro asodun loselu lasan ona ni oro ohun pelu ileri asan ti ko se igbagbo bi ti wo
2: ko orilede Nigeria se leri pe igbanju ni orilede yi do sugbon bi awon oloselu se ma so niyan to ba ni fe ka dibo fun won njo ba ti wole tan won wa ni se nkan ti won so ko won ma se ori e opolopo ninu awon omo Nigeria o bokan le won mo
0: yin lati nde se ti gbo yin lati kanin 32 FM 94.9 ta kale si left house ori oke tin te premier mokola ibadan iroyin le okere awako ko ofurufu fly dubai to je omo le india ele ti a mu gbalegbe awako ofurufu kokolo to si gbiyanju lati si ilekun aba wole sodo awon awako ofurufu sodo awon iru oko pelu bo se gbiyanju lo je odumo ipe oni erongba lati mo je ki awon iru oko ofurufu ohun dagbere paye podigba o se lasiko ti ohun koju ipe ni jaye nse lo je odi mimo ipe nse ni ta porogan ohun sadede waye leyin ti amugbalegbe awako ofurufu to gun awako ofurufu ohun to si gbiyanju lati ja oko ofurufu na bo lasiko ti oko ofurufu ohun lo lati dubai lo si ile israel nda to nso ohun ti oju re ri nipa isele ohun awako ofurufu na to poruko re ni captain smith o jo de mo ipe bo ti le je wipe arakunrin ohun ti gun ohun to si kolu ohun ohun si ni lokan lati daju pe ohun dabobo awon eru oko ofurufu na tutu adosan niye eleyi to wa ninu oko ofurufu yi o wa jodimo pe bo tile je pe ohun sun ni lele to nti farapa sugbon ohun gbiyanju lati lo gbogbo agbara ati emi ti ohun ni lati fi si ilekun oko ofurufu ohun lati nu bo si ita nigbati olotu ile india yen narendra modi to nforo wa lenu wo awako ofurufu na jodimo pe bo tile je pe ohun gbiyanju ati ja fun emi ohun be ni ohun gbiyanju lati tun dabobo awon ero oko ofurufu yoku ke mo ba dagbere faye podigba o se nigba ti oko ofurufu na ba jalule lagbo oloroyin re daraya Anthony Joshua lo ti seju sija kan ti o ja pelu Murat Gazib bi o ba fi le jawe olubori ninu ija re pelu Tyson Fury iyen ni Britain iyi waye latari bi Joshua ti Fury se ti pale gbogbo itumo lati pade leyi ti won bere ja won ni ojo kokanla osu kejelo odun ta waye ni papa sire ti Cardiff leyin ti won ti gbiyanju gbogbo eto lati bi odun mewa lati kojo ara won beli ti a beseku bi ojo alagbara ni super heavyweight belt o na lo wa nle fun eni o ba jawe olubori ninu ija na leyi ti yo koju Gazib leyin oreyin gege bi enikan dondo to je balogun abeseku bi ojo leyin ti Usyk ti yowo kilanko tire kuro ninu ami eye agbaye ninu osu kefa Gazib ni o pade enikeni to ba jawe olubori ninu ija abeseku bi ojo osu kejila ohun laarin Fury ati Joshua loju ona ti mo ta leni na tutun ti yo gba belt tutun ohun lagbo amuludun eni to ti jawe olubori lori to tele gbagba Big Brother Niger iyen fina lo se irati ajodun odun kerin eleyi to jawe olubori ohun leyin to tun fi itan tuntun bale gege bi ilumoka obirin akoko orilede Nigeria eleyi to tun jawe olubori ninu ija beseku fina turuko re nje Jimoh Tabo una lo jawe olubori nibi eto Big Brother Niger elekeje to waye ni ojo keje osu kewa odun 2022 leyin odun merin o se iranti ajodun ijawe olubori ohun leyin to tun lu gbaju gbaja oserebirin ni Nkechi Blessing ninu ija abeseku eleyi ti won tun ja nigba to n se iranti aseyori re mejeje ohun to fi sita loju opo ayelujara re loni fina akosibe wipe gbogbo ojo keje osu kewa ona ni ohun o mo ranti gege bi ojo mo ni igbagbe ninu igbesi aye ohun gege bi ohun se jawe olubori lodo ojo na ti eto bibi ninja ti o tun jawe olubori ni ojo keje osu kewa kan na to ninu ija beseku tun ja be bani royin ya je ajo abi italolobo kokan lati fi tu wa leti ele fa tagise yin sowo sori 0704 7004 949 abi 32fmnews@gmail.com royin konichu bai lo fun to so tuni royin un je kikojo lati wa kin wale Abuluwade Peter Olasupo lo tiroyin e ma ya se o.

0: ṣe.
1: Come on.
0: Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìnpọ̀ ṣonú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Rescos Amphitheatre látún fi pàdé tọdún ní sí.
2: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mínímì ló fẹgbẹ́ tẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ kan sí, mo máa jẹ gbogbo ayé.
3: Ṣébẹ́ ò bá ti gbọ̀nà ẹ̀bùrú láyé ń bí?
4: Ṣé kò ní jẹun àbí ṣé kò ní rọwọ́?
5: Are you ready?
6: Bóbìnrin bá lè fòpin sóyún, oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ò mọ sọ. Bí ẹ ti ń nàka, bẹ́ẹ̀ náà mọ kùn síra wọn létí. Àmọ́ ṣáájú kò tó sọ̀rọ̀, ìwọ náà kọ́kọ́ rí dájú kò fi rẹ̀ sí pẹ̀ntó fòpin sóyún. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ọmọ burúkú ò ṣe lé fẹ́kùn pàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìdí ló rọ̀ mọ́ kóbìn ó fòpin sóyún àìròtẹ́lẹ̀. Lọ́pọ̀ ọgbà ó ṣeé ṣe kó máa kojú ìṣòro ètò ìlera àbí ìṣòro àìríjẹ àìrímu. Bẹ́ẹ̀ ló le kéré kọ́rò ó mọ̀yẹ tó sì ń dá jagun ẹ̀. Ìdájọ́ àwọn aráàlú lórí ẹ̀ tí ò ti ẹ̀ dá àbòbó rárá. Lọ́pọ̀ ọgbà nípalára ìtì ẹ̀ máa ń wá látọ̀dọ̀ àwọn tó nígbàgbọ́ sí jùlọ. Bàbá ẹ̀gbẹ́n ọkùnrin olùbáṣepọ̀ rẹ̀ kò tó di péyàn gbégbésẹ̀ kan nu ayé lábẹ́ ìgbésẹ̀ kí ìgbésẹ̀ téèyàn bá gbé. Ìtàn kan ní láti rọ̀ mọ́. Ìtàn àbọ̀rọ̀ ẹni tá a bá gbọ́ a nílò láti ṣojú àánú sí. Dípò ìmọ̀ bẹnu àtẹ́lù ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ bó bá jẹ́ wò ni ọmọ rí obìnrin àǹtí rẹ̀ àbí ọ̀kan lára ẹbí rí obìnrin. Kí ló ń tó ṣe? Ìbojú àánú wo ẹni? Ìkónimọ́ra ó rẹ̀mí là. Ìdájọ́ àti ìdẹ́yẹsí ni ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń gbégbèsẹ̀ tó léwu. Ẹ mú ìjì àánú yàtọ̀ sí ìdájọ́ láti bá wa sọ̀rọ̀ 0902

0: pé òní wọwé láíláí ní ìkànnì ìfẹ́ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: o ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: Happiness is a choice that we want you to make always. Choose to be happy. Choose 32 FM 94.9 Ibadan.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
4: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
6: 0707-460-3911.
7: Over the air or over the counter, we're the best medicine you can get.
8: 32 FM 94.9.
9: Oh yeah, you are welcome back. Oh, let it go on your atipolo word that day. This is the Call and Win Game Show. Lori Connie, 32 FM 94.9. Connie, I don't know what you know. My humble name is Haduka Kenke of the Kenkeleon Nation. Ain't it me Kenkeleon Nation? I'm fine now. So, I'm going to take pain.

ni n ò ní yé búramúramù ní jù méjì àsúnrí ò sí lọ́jà gbọ́ ìkànnì tí ó ṣe bíi 32FM sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀ 32FM 94.9 à ń fẹ̀.

0: Way for number 3, Oni Lane, beside White House Hotel, behind Bros High School, Labawo, Ogunpa Ibadan.
1: A cockpit, one lori agona, Kemma Boshewasi, 0806-634-8917. 0806-634-8917. Toto Bafeka Miokorio Gun, GMF, Nyonya Layu.
2: Ẹni àwọn àlọ́ ọ̀nà làákò ìbọn lọ sí ń bọ̀ tó fòrà dání.
3: Pàdé olóṣèlú la ti ń bọ̀ o. Bá kú ṣe máa lọ náà nu wọn fún aláìsí agolo mẹ́rin mẹ́rin.
2: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sìnlẹ̀sìn ń jẹ lọ́bẹ̀. Ajẹ́pọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíìkà Dégòkè FCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pé ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ti Mr. Solution ó yàtọ̀ jẹ́ǹjá ó sí díẹ̀ lára àwọn ìlérí tó lóun ó ṣe gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú orin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ìdí wọn máa gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní í gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà ká mú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfíìkà Adégòkè FCA Gboyè Àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ máa pé dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún.
4: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
5: It's about to go down.
6: My love, what did happen?
7: Before I marry you, the TV where you promise, the fridge in car, where they? Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CD Care. CD Care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD Care.
7: So all those things don't already their house?
6: Abba, since last month.
7: Pastor, continue the wedding.
8: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
9: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.

0: mi báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kí ẹ bá mi gbọ́ 32 FM lórí ìkànnì 94.9.
1: Ẹni wa disappointed.
2: Alubata ń rẹ́sẹ̀ jábàtà onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ ọ̀nà kẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnú báráyé.
3: 32 FM 94.9 Laughter House
4: orí òkè tètè Premier
3: Mọ́kọ́lá Ìbàdàn.
5: Are you ready?
6: Rakumi diru kale ewure tura se atari ajanaku ta yo omode le dayaka loro ba di ti ka gbo safefe ka ma tora ni baba ju baba lo
7: FM 94.9

0: ni wípé gbìrìn ọ̀tẹ̀ lọ́rọ̀ ikọ̀ Manchester City torí pé bá ṣe ń pa ìkànnì míì tún dìde lásìkò ilé ìta wa ìtorí lẹ́yìn tí ikọ̀ ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n gbé ìgbésẹ̀ láti sọ wípé ikọ̀ Manchester City wọ́n ti jẹ̀bi gbogbo ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n lórí ọ̀rọ̀ wípé wọ́n san àwọn owó kan àti pé wọ́n tẹ àwọn òfin kan lójúmọ́lẹ̀ tí àwọn ìdíje nínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì sì fún ikọ̀ Man City ní odidi ọjọ́ mẹ́ta gbáko láti jẹ́ pé kí wọ́n ṣe ìgbésẹ̀ bóyá àwọn lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí àbáwọn ò ní lọ nígbẹ̀yìn gbẹ̀yìn lè ní ikọ̀ Manchester City wọ́n ti bọ́ta o wọ́n dẹ̀ ti jẹ́ kó mímọ̀ lénìí báyìí wípé àwọn ti padà lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ikọ̀ Manchester City lórí ọ̀rọ̀ wípé ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n gbé ìgbésẹ̀ wípé àwọn ti jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì lásìkò ilé ìta wẹ̀ Man City wọ́n tún ti padà rù wọ́n lọ sí ilé ẹjọ́ lásìkò ilé ìta wẹ̀ kí wá ṣe yẹn nìkan torí wípé ilé tó ń tẹ aṣọ ikọ̀ Man City pàápàá jùlọ ilé-iṣẹ́ eléyìí tó ṣe wípé àwọn náà ni orúkọ àwọn náà ni wọ́n jẹ́ ilé-iṣẹ́ tí ikọ̀ Man City wọ́n lò gẹ́gẹ́ bí ikọ̀ ilé tó yẹ kí ó ní pápá ìṣeré wọn yẹn ilé-iṣẹ́ Etihad wọ́n tún ti àwọn náà ti jẹ́ kó mọ̀ lásìkò táwọn wípé àwọn náà ṣetán o láti ti ikọ̀ Manchester City láti ti ilé ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n láwọn ṣetán láti tì wọ́n lélé ẹjọ́ kódà gan bọ́rọ̀ ṣe ń lọ báyìí wọn bá wọn fà lọ́wọ́ eré torí wípé kí ni wọ́n ti lọ sórílẹ̀-èdè America láti lọ bá àwọn ilé-iṣẹ́ kan tó ṣe wípé àwọn yẹn ní àwọn adájọ́ àti àwọn tó jẹ́ pé wọ́n mọ òfin dáadáa kódà pẹ̀lú bí ìròyìn ṣe gbé orúkọ àwọn kiní tá ń sọ̀rọ̀ níbẹ̀ yìí wọ́n láwọn ní ilé ẹjọ́ àwọn ni àwọn adájọ́ tí wọ́n bẹ̀rù jù nílẹ̀ Europe òun ni àwọn ìdíje ti òun làwọn yẹn ti àdínà lọ bá lásìkò ilé ìtawẹ̀ wípé ikọ̀ àjọ líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n fẹ́ tẹ àwọn lójúmọ́lẹ̀ fún ìdí èyí tó jẹ́ káwọn tún pàdé nílé ẹjọ́ ọ̀rọ̀ yóò fẹ́ gùn gan ni kí gbogbo èèyàn ká wulẹ̀ farabalẹ̀ ká máa wo nǹkan tí ó padà tẹ̀yìn kiní ìjáde yẹn náà la fi ń kí àwa tá a jọlùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ àwa tá a jọlùfẹ́ ètò ìkíní yẹn ní ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32.9 òun la fi ń kí yín káàbọ̀ sórí ètò ìkíní ìrọ̀lẹ́ mo ń sọ̀rọ̀ nípa ikọ̀ Arsenal ó ń jọ bí ẹni wípé ọwọ́ ti ń tẹ̀ wọ́n o ó dàbí ẹni wípé ọfà táwọn kan ta láti ilẹ̀ Gẹ̀ẹ́sì ó dà ìkọ́dọ̀ tí wọ́n ló ń dúró sí lásìkò táwọn ètò wípé lẹ́yìn tí atamátà ṣe wọn ọmọ bí orílẹ̀-èdè Germany yẹn mo ń sọ̀rọ̀ nípa Kayava tó ní ìfarapa lọ́jọ́ bíi mélòó kan tọ́pọ̀ èèyàn dẹ̀ sọ ní sọ wípé ó ṣeéṣe kó jẹ́ pé kó má lè gbà bọ́ọ̀lù fún bí abẹ́ ọ̀sẹ̀ mélòó kan agbábọ́ọ̀lù wọn míì tún ti ní ìfarapa lásìkò táwọn yìí mo ń sọ̀rọ̀ nípa Christos Zolis pẹ̀lú bí ìròyìn ṣe ń gbé lásìkò ilé ìtawọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ tí ọmọkùnrin ọ̀hún gbálànà kojú ikọ̀ orílẹ̀-èdè Netherlands ọmọkùnrin ọ̀hún ò lè parí ìfẹsẹ̀wọnsẹ̀ báyìí náà àjọ tó ń ṣàmúlò àwọn elétò ìlera wọn ti yà yẹ̀wò ọmọkùnrin ọ̀hún o ó dẹ̀ ṣeéṣe kọ́ ọmọkùnrin ọ̀hún má lè gbà bọ́ọ̀lù fún ikọ̀ Arsenal mọ́ nínú oṣù kẹwàá ilé ìtawọ̀ nínú ẹ̀yìn gangan ó ṣeéṣe kó di pé yóò dínú oṣù kọkànlá pàápàá jùlọ bí àárín inú oṣù kọkànlá kó tó di pé Christos Zolis yóò dé padà lẹ́yìn ìfarapa ilé tó nílànà káwọn máa wọ ẹni tó kù ti olùkọ́ ni Mikel Arteta tí ó máa lò lápá ìgbẹ́yẹn kẹ́ ìgbàgbọ́ wípé àti Abraham Martinelli àtọ́ àti Leandro Trossard náà ti lọ láti fi inú ikọ̀ Arsenal sílẹ̀ nígbà tí ikọ̀ Arsenal gbé àwọn méjèèjì ta tó dẹ̀ pé Christos Zolis nìkan òun ló rà sọ́wọ́ iwájú níyà tibẹ̀ ká máa wọ ẹni tó olùkọ́ ni Mikel Arteta tí ó lò sí ìyá tibẹ̀ yẹn ká kúrò lórí nǹkan tó ní ṣe pẹ̀lú ikọ̀ Arsenal káyà díẹ̀ nínú ikọ̀ Liverpool torí pé agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ ẹ̀yìn tọ́lọ gbé láti inú ikọ̀ Parma níbi àbí sáà tó kọjá mo ń sọ̀rọ̀ nípa Giovanni Leone ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù tọ́lọ gbé láti inú ikọ̀ Parma nínú lìgò orílẹ̀-èdè ta ló tó dẹ̀ ti ní ìfarapa láti ibi ọjọ́ mélòó kan pẹ̀lú bí ìròyìn ṣe ń gbé báyìí ọmọkùnrin ọ̀hún ti ń débọ̀ o ó ti ń padà bọ̀ fún ikọ̀ bí agbábọ́ọ̀lù Liverpool lẹ́yìn tó ní ìfarapa ó dẹ̀ ń jọ bí ẹni wípé àtọ́wọ́n àti Jeremy Jacket àtọ́wọ́n àti Virgil van Dijk ni wọ́n di owó ẹ̀yìn fún ikọ̀ Liverpool mú kó wá di ọmọkùnrin ọ̀hún padà dé tán ní sánsan ká kúrò nínú ikọ̀ bí agbábọ́ọ̀lù Liverpool káyà díẹ̀ náà nínú ikọ̀ Brighton and Hove Albion torí pé ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì lé ní wọ́n kéde o wọ́n kéde àwọn agbábọ́ọ̀lù tó dáa jù nínú oṣù kẹsàn-án ilé ìta lò tán nínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n dẹ̀ kéde olùkọ́ni tó dáa jù náà nínú àwọn tó dẹ̀ kéde òun náà ni wọ́n ti kéde agbábọ́ọ̀lù lọ́wọ́ àgbọ̀mú bí orílẹ̀-èdè Germany sínú ikọ̀ Brighton and Hove Albion mo sọ̀rọ̀ nípa Pascal Gross wọ́n kéde ẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó dáa jù nínú oṣù kẹsàn-án nínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì kì í wá ṣe yẹn nìkan torí pé wọ́n kéde olùkọ́ni Fabian Hoster tí í ṣe olùkọ́ni nínú ikọ̀ Brighton and Hove Albion náà wọ́n kéde òun náà gẹ́gẹ́ bí olùkọ́ni ilé tó dáa jù nínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì fún oṣù kẹsàn-án ilé ìta lò tán ní àsìkò ilé ìta wàyí ká kúrò nínú nǹkan tó ní ṣe pẹ̀lú ikọ̀ Brighton and Hove Albion náà ká yà díẹ̀ náà níyẹn nínú nǹkan tó ní ṣe pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára ilé tí ò wáyé lálẹ́ òní gangan pàápàá jùlọ ní ẹ lórílẹ̀-èdè tàlùpá nínú lórílẹ̀-èdè Faransé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè tàlùpá àti orílẹ̀-èdè Faransé torí pé lẹ́ni ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ alẹ́ òní àwọn oníròyìn wọ́n bèèrè lọ́wọ́ olùkọ́ni fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè tàlùpá mo ń sọ̀rọ̀ nípa olùkọ́ni Roberto Mancini wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ikọ̀ Manchester City lórí wípé ikọ̀ Man City wọ́n ti tún ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n ti gbé wọn lọ́lé ẹjọ́ ṣùgbọ́n tí olùkọ́ni Roberto Mancini tó fi dá àwọn oníròyìn lónìí wípé ó ní ẹ mọ́ bèèrè irúfẹ́ ìbéèrè báyẹn mọ́ lọ́wọ́ mi láíláí ẹ mọ́ bí mímọ́ o lórí nǹkan tó ní ṣe pẹ̀lú ikọ̀ Man City torí pé ọ̀rọ̀ Man City ikọ̀ Man City yẹn lọ bí ẹ fi bílẹ̀ ẹ bèèrè nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje orílẹ̀-èdè tàló àti orílẹ̀-èdè tàló gangan òun ni kẹ́ ẹ máa bí mí lásìkò táwọn ẹ fọwọ́ ikọ̀ Man City lẹ́kẹ́ ìbádẹ́gbà yìí pé olùkọ́ni ó wà lára àwọn tí wọ́n ti ikọ̀ Man City olùkọ́ni wà lára àwọn olùkọ́ni tó ṣiṣẹ́ pẹ̀lú ikọ̀ Man City láwọn ọdún eléyìí tí ikọ̀ Man City fi jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n náà fi kàn wọ́n yìí ṣùgbọ́n olùkọ́ni ti ní ẹ bí wọ́n bèèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ mi ọ̀rọ̀ yìí lọ fún àgàdẹ máa tu dáadáa lórí ètò pàápàá jùlọ nírọ̀lẹ́ òní ẹ mọ̀ pé kí í ṣe ìjókòó ẹnìkan lórí ètò ìkíní ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32 FM 94.1 awa ninu okulu ba ti se manse e ko role o
1: gbogbo ara akiyin abi bola la mi loruko mi o sporting cristal se yin pele
2: ridwan adekunle clever nki
3: rafael wanbali loko ti mo je mo kin kabo se ti wa ni role e ma ba abo
4: islami olajumo ke bisari loko te me kabo sura ko ti to
5: e bi ne za dio shin el professor kin kabo sura tege abakalo
0: Company act of kulukuluzim. Inu kulukun le ni o fe faya ko le yambi na be se ngba wa lori radio yin o na le le darapo mu wa loju opo ayi lo jara wa 32FM 949 feyin o na loju opo te fi darapo mu wa be ba ti wan de be ma ba wa pin kawo elomi na le mo pe eto ege o tun ti nlo lasiko ta wa ni ikan ni aderin posonu 32FM 94.9 ka bere ni role yi ka bere latori nkan to ni se pelu commerce ti na tori boni o ba tun si dunju ka bere eto ni role yi sporting cristal
1: atokun
0: oloselu ni yin laye te kokko wa
1: hero we jo selu ran wa o
0: sugbon mo ko selu ye yin dada
1: ni wa je ko je mo nti ba mo nta ba ma so nipa
0: re tori oro iko manchester city lasiko yi won ti so ji oselu mo wa lowo o de ti di oselu gan ni sansan bayi iko manchester city appeal sugbon ko to di pa bo si bi oro pe iko manchester city appeal saju ki manchester city to kede ri pe awon ti appeal awon to lagbara lorilede ani lati Abu Dhabi ni Dubai won ti kokko kan si ile Gesi wi pe nkan ki nkan ti ba won ke fe gbe ni gbese lori oro iko Manchester City e mo lokan ara yin pe inte ba se lori Man City o le ba ibasepo olojo pipe to wa laarin Dubai ati ile Gesi je be ba gbe igbese ti o da lori Man City ke ba de gbagbe wi pe ni ale ana abi mo ni mo role anu manu sha won bere lowo prime minister ile Gesi lori oro iko Man City and the pomel oni
1: Bowman
0: oni ba ma le iko Man City abi ton ma le awon lakoso lati orilede Dubai ati Qatar yi to wa to ja awon lakoso ni iko Man City oni ba ma le won lo o ma je nkan to ma dun ohun tori ibasepo to wa laarin awon ati nkan ti won ti ko wa sile Gesi leyin gbogbo ile ni iko Man City happy ibo le gbe wa lo yi
1: awawo
0: ibo eyin oloselu na ni ere daya la mo
1: okay ere kin so bayi iyawo le o pe mommy e wi pe mommy dotun ma ti wole ni 7 PM mommy ni ko jeje be se dotun ma wa sun tan abo ma je ko diet ko jode mommy ni won bida yes kilo fa ile ti dotun gbe ati yawo e mommy iyawo lo ni
0: oh
1: bo bida tun na so yen nkan ti UAE so for England won mo ko England o to gbe decision kan won to be emi a so opinion ni perception de ni nibi to ye mi ni won ba de won bi England da ko take any decision igba ti oro yi tin rugo bo e mo ye awon legal practitioners awon firm ti Man City je gbe de ngba yen
0: 24
1: yes and that apari ifatino oro ti ma yen ninu kini ma yen ti o ti yo fu corruption ipa to ko ninu oro as a secretary to UEFA nigba ti oro yi to se rugo bo kese kere mi cause leti ku o ti won fi gbe bi blatter boye wa yen ni ma yen amo ni England ile olodi won ti jeun e ma wo kan sin England o ni neighbor o ti kuro ni European Union Brexit you remember
0: yes
1: Brexit the exit ni European Union o wa lo align pelu Gulf states ka mu Abu Dhabi gege bi okan Saudi mebe there is a particular project don so pe UAE Centennial 2071.
0: Yes.
1: There is another one. Saudi project 2030. Future project. Otumosi pe lawolawo. E wo investment and people ko e se ballu nikan ni Gulf state wa invest in England o. They into outside, they into transportation. Kini kan re England le boast of. Boko pe won le pori won ni sugbon ati extract e o cost ju e tan ma ri lori e lo. Leyin awon ma ga awon ti won wa Africa ti an je. Won ti ba awon omo ya won ja ni Europe so middle east loku tan je ko si en ti o mo pe awon middle east won je bi esun yi o wa ku so wo England to ba fe prove pe lo to la won integrity but integrity at the cost of ojo waju won at the cost of their economy won ni se be ni bi na ti ma bobo wa ti leader o mo ye prime minister to ti resign ni Britain ni ti prime minister kan ba lori hun yi tori ru kan e wa fe bi pa wa an ti je pe enikan so pe ye euro kan la won san ni taxi for many anna mo ni ye so ti mo so tax e wa fi eto mi do mi e ya violate rules ni o so integrity won kan swallow e won mo toro lowo UAE ni
0: e ti asun oju oja to roro yi o ti tan o si nip o si lo fa gan ka lo oju oja na ka de ngba ta ba pada de la toju oja ka wa ma tesu aje ku kale

0: mọ. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Racecourse Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ ọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mínímì ló ṣẹgbẹ́ tẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ gan-an sí, mo máa jẹ gbogbo ayé.

0: àmọ́ rí àwílé àwọn èèyàn náà lójú òpó ayélujára wa ojú Edward Ọlọ́run jọba wọ́n ní pé kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú Cristiano Ronaldo. Ronaldo kúrò ní káàmpù ni Portugal dẹ̀ gba ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lánàá wọn borí. Wọ́n ti bẹ́ẹ̀ gbẹ́mi Mr. Wale gbé. Ẹ wo ẹja máa bá tiwọn lọ pípò lọ́gbọ̀n tá a ṣe ṣe kí ní ìnírọ̀lẹ́ tí gbẹ́gbẹ́ fi dùn tó fi kán sí. Islamia Olajumoke ìyá gbogbo. Ìyá shooting up shooting. Àkókò darí pọ̀, inú ń gbó dídẹ̀. Ará àfáǹbàlẹ̀ àjọṣe ni El Professor. Ẹ má bínú èmi ò gbọ́ Spanish. Bàmí Abimbọ́lá Lámi Sporting Cristal nǹkan ò ní ṣẹ̀mí àjọṣe ni. Parapara Sporting Clever, Idon. Aliọ̀ Makere ìlàmójú ẹ̀rọ tó jẹ́ kẹ́ gbọ́ wa nọ́mìlì lápò ọ̀dọ̀ tí yín bẹ̀yẹn. Ó ti ń yíwọ́ ẹ jẹ́ kèmi náà máa lọ. Kí n bá ṣe ń dìde ńlẹ̀ báyìí mouthpiece ni ó máa gun orí afẹ́fẹ́ pẹ̀lú music match. Akínkùnmí Dọ́lápọ̀ ló kọ tèmi jẹ́. Yóò kúrò di láago mẹ́jọ ńgbà tá a bá tún pàdé ara wa lórí ètò sọ̀wédowó. Ẹ má gbàgbé pé kó bá di lọ́jọ́ Sunday. Gbogbo wa jọ máa pàdé ní Race Course Amphitheatre níbi tí Saheed Òṣùpá ó ti wá fi ìlú sí wa, yóò ti wá kọ orin sí wa lára. Nǹkan ẹyọ̀kan lẹ nídìí láti máa mú bọ̀ lọ́jọ́ Sunday yẹn. Ìwà ọmọlúàbí yín ni. Ẹ má gbàgbé ìwà ọmọlúàbí yín sílé. Nǹkan ẹyọ̀kan tẹ nídìí láti fi wọlé mẹ́rin lọ́jọ́ Sunday nìyẹn. Akínkùnmí Dọ́lápọ̀ ló kọ tèmi jẹ́. Títí aago mẹ́jọ láàárọ̀ látà máa pàdé yẹn kọ. À ní kòkònà ìkònà ní kò wà. Ó dàrọ̀. Mo ti rú oró tán fi mú ṣe bẹ̀ta sọ́sán. Àmárù kí lélẹ̀ ìkọ́nà bá a máa bàjẹ́ rí.
1: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láéláé. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ẹ̀ mọ̀ ni ó pọ̀. Ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
2: Ó ṣe Ọlọ́run mi. Ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
1: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

eré la wáṣẹ ni eré la wáṣẹ ọmọ ìyá mi ètò ṣé kí ló máa ń ṣàwọ tẹni tí wọn fẹẹ yẹ gangan náà ọmọ ìyá mi problem no dey finish ṣé ẹni tí wọn fẹẹ náà papá bí fẹyìn ẹ. Padi mi ma wo koko ju padi mi ma wo koko ju to ba wo koko ju ikan mi le sele ni e ni jo ma rerin le koko ma boyi le koko o mo se ni ko ma gbo te tiro fm ma mi ma gbo fe ye

ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájú tú ẹfẹ ń gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dájú tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

0: Gbogbo provision shop àdúgbò láti jẹ́ gbèsè sí.
1: Anima.
0: Àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn ọ̀tá fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá à ń ṣiṣẹ́, kí sálárì tó wọlé báyìí, àti jẹ gbèsè àti gba nǹkan àwìn ládùúgbò. Sálárì yẹn náà la máa fi ń tọ̀pẹ́. Wọn ọ̀tá fún wa mọ́ kò dẹ̀ sún jẹ lé. Ibi tẹ bá ti bá kọ́ńtù yìí dé, kẹ jẹ́ ká mọ ìhà rẹ̀ jọ́ra rẹ̀ ti mú. Kò yé mi mọ́ o, àwọn gíráduwèètì méjì ni mo ṣe yí ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Kí gíráduwèètì lọ máa fi wò kété tó máa yí gbó ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.

gbogbo ìlú ìbàdàn ṣe ti gbáradì ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàjẹ́ àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkọ̀nà dẹ́nìpọ̀ ṣòro 32fm 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn ni olúwa

0: gbọ̀rìnrì ìgò lè bá lọ. Káwá lè bá làágùn yẹ látàrí. Màmá parọ́ ẹ̀rí irú àwọn àágùn tẹ̀ yọ mọ́ la. Ẹ wà surprise.
1: Mọ́ni gbígbà àdúrà kò ní jẹ́ fújì yóò parun. Àmì kò ní jẹ́
0: fújì yóò dán. Bó ti ṣe wò mí lójú òpó fesu. Máa bá ń ṣí ààrẹ. Àmọ́ sí wájú ohun gbogbo jíǹtì ẹ̀kọ́ kọ́bọ̀ tóró lọba tí máa sì ó lọba tí máa yìí ó lọba bọbọbọ ó lọba bọbọ ayé ó lọba bọbọ òkè ó lọba bọbọ ìsàlẹ̀ ó lẹ́bọ̀ mi àjíkí ó lògùn mi àjísà ó la síwájú ogun lánà ó la kẹ́yìn ogun lábọ̀ ọlọ́run mi
1: ò ògò
0: mi tó wá ń tàn yìí

kò agbára tó rí sí ètò yìí gangan olóòtú ètò yìí ọ̀gá wa àbí Bọ́lá Lámì Sporting Cruiser ọ̀gá mi mo lóyà o mo jẹ́ ẹnu àgbánú àgbá mi fi rí yòyò bá mi Sporting Cruiser ògo tó tanná ògo ògo tí pé ògo ṣàkíyèsí wípé tó bá tún ṣe báyìí Sporting Cruiser nìyẹn a ní wípé tẹ̀mí ò bá sọ fún yín ta ló máa sọ fún ọmọ tèmi ó wà níbí láti tọ yín sọ́nà tẹ́ ẹ bá rẹ́dì láti gbọ́ Sporting Cruiser

bí tẹ ro kore sí àti bí tẹ ro kore sí àwọn ọmọ yín wọn mọ pàdé aláàánú ni ẹ ṣe gan ni kẹdẹkẹ lórúkọ gbogbo àwọn wọnyí ni mo fi ń kí yín pé ẹ tún kúlẹ̀ káàbọ̀ sórí ètò lágbolágbo lágbolágbo ti dé o pàtí la mọ́ ṣe o lágbolágbo ti dé o àlùjọ ìdùnnú làwọn a mọ́ ṣe ń bí o lágbolágbo ti dé o láti 2fm láti ń ṣe o a máa gbé pàtí wá ká yín mọ́ lélẹ̀ mọ́ ní kẹ̀dẹ̀kẹ́ ẹlẹ́fẹ́ tó bẹ́ẹ̀ sẹ́ẹ̀tì ṣetán ẹ lọ sáìn dánsí sùn yín o sẹ́ẹ̀tì ṣetán ẹ lọ pọ́lì ṣí ẹ̀ ó yá gbogbo ẹ̀yìn tèmi ní gbogbo àbẹ́tẹ̀ ṣe ń gbámọ́ lè dé wọlé kí n gbáwọ́ òjì kí n bá ti dòjì òkè máa kọ́kọ́ dé ìdí ara rẹ òkè láti ìdí ara rẹ máa dé bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ òkè máa padà sẹ́yìn àmì.

0: ṣe mọ̀ pé mo sọ fún yín wípé ní ìkànnì 32 lórí ètò lágbo lágbo afayọ mama give yí ni kẹ sá ti gàálẹ̀ ibi tẹ́yìn go lélérò pé màá gbé yín dé láwọn gbé yín ara débẹ̀ táwọn gbéra wa tàbí gbogbo bá ṣe máa ń ṣe yẹ lálálẹ́
1: gbogbo ọ̀nà
0: àlelére wa lálẹ́ yìí.

0: àwẹ̀ tí mo bá ti yọ má kìbọ̀ torí pé tí n bá kìbọ̀ kẹ́ lè bá a fi ilẹ̀ dáadáa ni. A ti wà nínú ojú àgbo bẹ́ẹ̀.
1: Ẹ mọ̀ pé kọ́kọ́rọ́ kan tó wo ojú àgbo.
0: Ìyẹn ní ìkànnì 32FM.
2: Ìyá àti fujicologist ló lórin mi lásán.
3: Àwọn ọ̀rẹ́ fọ́mù olórin. Àdùlàmọ̀ rẹ̀ fọ́mù onírú. Ọmọ Ọlọ́run sọ̀rọ̀ tó dájú lọ. Ọkọ ìyàwó ló ṣe léyìí. Ó ní anybody wey won fight through.
0: Ẹ ká lẹ́gí ló kọ yín láti bulẹ̀ ti ń pè lágbo lágbo.
4: Lágbo lágbo.
0: Ẹni 32FM fẹ́ yín ẹ.
4: 32FM fẹ́ yín ẹ.
0: Kí ló kọ yín láti bulẹ̀ ti ń pè.
4: Ojo Emmanuel láti Wodi Àpáta.
0: Ah, Ojo Emmanuel gbogbo Wodi Àpáta.
4: Ẹ máa fẹ́ tó.
0: Ẹ̀yin lè represent wọn lápáta, ẹ fọkàn balẹ̀. Ẹ máa dá síta láti wọnú ẹ̀. Ojo Emmanuel. Láti Wodi Àpáta. Gbọ́ fi etí mọ́ra wọn ìjọ ìmanu ẹ̀ náà ó ti pẹ́ gan èèyàn mi dáadáa ní bàbá mi dáadáa ní
2: ìfẹ́ mi púpọ̀.
0: Mo ní ẹ̀sà ìdánsí sùn yín ẹ fọkàn balẹ̀ yín pípù yín ìtì ẹ̀ tí ìwọ́jú agbó ìtì ìmú béèrè wa ẹ mọ̀ tó kalẹ̀ lágo lágo. Fẹ́yìn ẹ̀
2: kí ló kọ̀ yín láti wọlé tí ń pè.
5: Elizabeth ni àtọ́ ẹ̀jọ́.
0: Mami Elizabeth gbogbo ọjọ́ alpha sẹ́yìn fi
5: ilẹ̀. Ẹ wò ó àwọ̀ apá o.
0: Sórí yẹn ń wọnú ara yín dáadáa.
5: Ẹ wò ó wọ ọbẹ̀ lọ.
0: Wọ ọbẹ̀ ó ń ga ọbẹ̀ dáadáa. Ẹ̀sà ti gálẹ̀. Bó o ní sójò rọ̀ lọ́jọ́?
5: Ojò rọ̀ lọ́jọ́
0: o. Ọlọ́run. Ọba ara ni ọba ara lọ́lọ́run. Ojò tó rọ̀ tó paṣọ téèyàn wọ sílé tó ní stáàsì. Téè sí ń tẹ̀lé yìí. Ọlọ́run sàánú ni. Ọlọ́run ọba. À ń tó bí.
6: Àwọn
0: èèyàn mi. Láti mọ̀ tá a jọ́ mọ̀ jẹ́.

bọ́ ti ṣe ń wò lójú òpó Facebook yìí. Lọ máa ṣíàrẹ̀. Oye èèyàn mi dáadáa, ẹ ká lẹ́ ogí lórúkọ yín láti wòlẹ̀ tí ń pè lágbo lágbo. Lágbo ẹ̀lú òwò bí lágbo lágbo. Ẹ̀lú òwò bí ẹ̀lú òwò bí ẹ̀lú òwò bí. Ẹ̀lú òdórí ètò ilé nǹkan tó fi yàtọ̀ lu. Ọkọ̀rọ̀ tá a fi ń wọ.

náà ló sì ti mọ sẹlẹ̀. Àwọn ẹgbẹ́ kìí ṣe kẹ́ ẹ gbádùn orin fún bí ìṣẹ́jú mẹ́ta. Ẹni tẹ bá ti wá gbádùn ẹ̀ tán, màá wá da kínní òun lẹ̀. Ìyẹn ọlọ́gbọ́n olóye ẹwà bá ń dá sí. Lágolágo ní ìgẹ̀ni tẹ́tí.

wọ́n mọ̀ àwọn tèmi tó fọ́ fún mi tán ó mọ̀ àwọn tèmi tó jẹ́ pé wọ́n lè kówó lérí a ní tó bá jẹ́ ti sí ẹ̀ta tẹ́mẹ̀tì lórí rédíò yìí ó lè gbẹ̀rí ẹ̀ jẹ́ elio ọmọ elio ọmọ kò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn láti ẹ̀mọ̀ gangan náà ń sọ ó soríire bàmí aláàjì zayid ìlà agbára gbogbo sí dom property ó bàjẹ́ tì wọ́n ló dúró tì mí wọ́n ní kò ga tán 60 by 120 ọmọ onílẹ̀ ló máa jàre tó bá jẹ́ ti ilẹ̀ tó jẹ́ wípé wọ́n níṣẹ̀lẹ̀ ọmọ sọ pé kán lọ mú fámílì wá ọmọ mo lè gbẹ̀rí ẹ̀ jẹ́ lórí sí dom property gògì tàṣà mo lè gbẹ̀rí ẹ̀ jẹ́ sí dom property èèyàn ni o ó lórúkọ rere ó sì wà ọ̀nbù wà láìkè òyí tó ń bù ọlọ́run kò lè ẹ́fà fún bù ẹ̀ ń bá darapọ̀ mọ́ ló máa mọ bó ti ṣe ń lọ gbogbo làálàá wa kó lè bá àmọ́ ṣe já sásán báyà bá ṣàyídì lásìpá.

0: ṣùgbọ́n tó bá dago
1: mẹ́wàá ẹ
0: tó pàdé entertainment mi-ín o eléyìí tó tún máa yàtọ̀ sí délé ìgan tá a ti fún yìí
1: sẹ́yìn
0: ìrítà ti pàdé lálẹ́ bọ́ọ̀bù pẹ̀lú bàmí grandpanu eré akíbọ̀dé ìjìnlẹ̀ ẹ ká lẹ́ o lágbo-lágbo ẹ̀yìn sáré ráyà ẹ̀rọ rí wọlé bọ̀ tí kò lọ.

0: fẹ́ bá mi sọ̀rọ̀.
1: Ẹníṣẹ́ kan bíi méjì tẹ́ fẹ́ gbé fún mi. 08146428064.
2: Ó bá jẹ́ ti
1: ká. 08146428064. Ló
2: sá àwọn ayé sí
1: rẹ̀. 08146428064. Oní nọ́mbà tèmi gangan èmi máa gbé. Mi ì fi sínú ìbànújẹ́ ẹkún pẹ̀lú ìpayín kékeré. Mi ì ní bá nínú wàhálà òun lásìkò. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì 32FM o. Ní bàjẹ́ fún gbogbo wa. Irí àtayọ̀ nínú ọ̀dẹ́ wa ìdùnnú ńlá.
2: Ká
1: mọ̀ gbọ́ 32FM.

0: ẹja nìkan lọ́wọ́ ọ̀tún olúwàwọ̀ ilẹ̀ ìbàdàn olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbẹ́fẹ́gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣulóníyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ẹni kọ́ máa jẹun bí ẹ̀lírí ọjà dẹ́gbẹ́ rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwàwọ̀ ilẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgbun ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ọkọ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé ń jẹ́ àdùbí ń bẹ̀ tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwàwọ̀ ilẹ̀ ìbàdàn ló ní ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Ó ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32 FM 94.9, à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: fẹ bá mi.
1: Ilé Akínbọ̀dé délé ìjìnlẹ̀. Lójú òpó Facebook ṣe ti lọ dúró síbẹ̀. Ó ti mọ́lẹ̀ rogo sún. Ọyẹ ẹ̀jẹ̀ àtúnjọ ṣe lásàálẹ̀ yìí o. Má dàgbọ̀. Ó ṣe ń wò mọ́ bá mi ṣí ọrẹ̀. Ó ṣe ń wò mọ́ bá mi pin kó dalágbà tàgbà.
2: Ọ̀rọ̀ yìí wá fọlọ́wọ́ fún olóyè. Ó mọ̀ olówó ló ta èlò.
1: Alẹ́ bọ́bù ní ìkànnì 32FM. Bá a ṣe mọ ṣeré. A mọ̀ fúnra wa láwọn orin. Alùjó pẹ̀lú ìsìyá. Ilé ètò skin gbá kankan rẹ́rẹ́.

mọ̀ ló ní jẹ̀lẹ̀ ń kẹ́ni ọlọ́run bá ń gbọ́ á sì fárò lálẹ́ yìí á fà á tí ó tura torí pé yóò dùn gbogbo akan sí ní ìkàtà tẹ̀ tó fi bára wa sọ̀rọ̀ lásàálẹ̀.

ẹ̀ ọlọ́run ẹ fẹ́ ilé ó sílẹ̀ òun ló ní ọlọ́run ló fi rán ànísẹ̀ máa fún ìjò bẹ́ẹ̀ ti ṣe lérò ọ̀yà ìjẹ́ àjọṣe.

jẹ́ kí n tún gba pa àwọ̀ mi. Mo ti fún yín ní jẹ̀lẹ́kẹ́ àbí ẹ jẹ́ kí àwọn ọmọ líle ẹ̀já wa wọlé. Alẹ́ bọ́ọ̀bù ní ìkànnì 32 FM. Ẹlẹ́fẹ̀ẹ́ tó bẹ̀. Ṣé rí bí first 30 minutes àkọ́kọ́.

0: lálẹ́ iṣẹ́ nǹkan tí màá tẹ̀sí ńlá ẹlẹ́ fẹ́ tó bẹ́ẹ̀ ọyọ́mọ lọ́sọ́jọ́ gbọ́ fẹ́sùkù kan ní 32 FM mọ́ lọ bá ń ṣí rẹ̀ lọ́mọ bá ń pín káàkiri mọ́ pín fẹ́lẹ́ nìkan mo dá látàgbà
1: síbẹ̀ ní south africa
0: àlùjọ extra lélẹ́ látọwọ́ bá wà sí àgbà.

0: kan. Ẹ̀rẹ́ ká alẹ́ kí ló kọ yín láti bo lẹ ti ń pè?
1: Ẹ̀mí.
0: Ẹ̀ká alẹ́ sà kí ló kọ yín láti bo lẹ ti ń pè?
1: Ṣẹ̀kẹ̀ láti dúpẹ́ pàlógún ẹrú.
0: Ṣẹ̀kẹ̀ rẹ̀ gbogbo gbọ́ pàlógún ẹrú kò ní bàjẹ́ fún yìí. Ẹ ní rí bànújẹ́.
1: Ó bàjẹ́ tí.
0: Ó bàjẹ́ tí. A ó fà só ń bọ́ bù dáadáa lọ́dọ̀ yín lápá abẹ́hun.
1: A ó bọ́ bù gidi gan.
0: Ó bọ́ bù gidi gan. Ó bọ́ bù gidi gan. Ṣé wọ́n mi sá wà lẹ́gbẹ̀ẹ́? Ṣé
1: ìyá
0: sá wà ń lé? Ṣé ìyá sá wà ń lé?
1: Àlàáfíà gbó wa.
0: Tó bá ti bọ́ bù ẹ mọ́ wọ̀rí yóò padà. Ẹ padà tán mọ́. Ẹ padà tẹ́ bẹ̀. Tó bá ti bọ́ bù ẹ padà tẹ́ bẹ̀. Ẹ sá àmọ́ ti sùn lọ. Má lọ sùn lé, má lọ gararó. Ẹ ká alẹ́ òkí ló kọ̀ yín láti bulẹ̀ tí ń pè.
2: Hello,
0: ọ̀gá.
2: Ẹ
0: ká alẹ́ mọ̀ kí ló kọ yín láti bulẹ̀ tí ń pè.
2: Ìyá
0: Elizabeth ni láti ọjọ́. Ìyá Elizabeth àwa àti 32 FM ájọ rò pọ̀ ní, ájọ wà pọ̀ ní, ájọ so pọ̀ ní.
2: Ẹ pẹ̀lú ọ̀gá wa ń kọ́.
0: Ọ̀gá wa ń bẹ lórí, ọ̀gá wa lọ gbàràwọ̀ kúnràwọ̀ lórí ilé èdè ibì kan.
2: Ó da jíǹde aró ọmọ jẹ́.
0: Àmì àṣẹ, ẹ ṣe gan ni. Àwọn ilé wọn dúró tì wọ́n wọn ga tán.

báyọ̀ kò ní bàjẹ́ fún ẹ̀ ara nílé èdè ara nínú èdè adébọlá adéọlá ramat ìyá mi nu wọ́n dúró tí wá wọn ga tán kò ní gan aṣọ tí mo fi ń bura kò ní fàya ó yà lẹ́ẹ̀bọ́ọ̀mù ní ìkànnì 32 fm pẹ̀lú ọmọ eléyìí ní ìkànnì.

0: gbọ́n jẹ́ fún ni jẹ́.
1: Àròyé ò kábọ̀.
0: Kí ni bá fi ṣàwòrán ti ó di sẹ́lẹ̀kẹ̀jẹ̀
2: kálẹ̀. Bí ọkùnrin ó tó.
0: Bàbí ẹ̀ka lẹ́sàkí ló kọ yín láti wulẹ̀ tí ń pè.
2: Ọmọ ọba gbẹ̀ngà gbajúmọ̀ aṣíwájú pátápátá fàtà láti ilẹ̀ Ìbàdàn.
0: Ẹ ra sàn.
2: Délé ìjìnlẹ̀ mi ń kọ́.
0: Délé ìjìnlẹ̀ ń bẹ lórí ewé bàbá lọ
2: gbàràwọ̀
0: kúnràwọ̀ lórí
2: ìdí. Ṣé ká fi tọ́ sí ni?
0: Ẹja kó lè ba yọ̀ àbí.
2: Ṣé ká fi tọ́ sí ni?
0: Ẹja fi sí ẹja fi sí kó lè ba kan bẹ̀ dáadáa.
2: Ẹja àǹsà sí ala náà
0: ni. Ẹyin ẹfi lẹ ẹ sá ga.
2: Ẹ ń tẹ̀ látẹ̀kan lẹ
0: gbọgbọ. Kó lè ba dé bẹ̀ dáadáa. Ẹyin ẹ sá fi ẹ sá ga. Ẹ sá ga síbẹ̀. Ó máa wá máa dùn mọ́ yín. Ó fi yùn mọ́ yín. Yóò wá yọ̀ wọlé. Ẹni di òróró. Ẹ mọ̀ pé ìkànnì 32 FM. Títọ́ yẹ tó bá tí ẹ̀rín bá ti ń wọlé.

ọmọlára Lincoln lójú òpó Facebook ìbàjẹ́ fún ẹ bí ò wá láti wá ẹta dé wà lásán afẹ́ sọ̀rọ̀ àrọ́kọ́ ni àyájọ́ orílẹ̀-èdè Nàìjíríà àyájọ́ òmìnira orílẹ̀-èdè a sọ̀rọ̀ ani ẹ gàálẹ̀ ẹ sọ fẹ́ nìkan pé kó tún sọ fẹ́ lómi ipe 32 fm bọ̀rọ̀ gbígẹ̀ sí kí n débẹ̀ ẹ pẹ́ lẹ́nu káàbọ̀ kúrì

0: ọ̀rọ̀ ẹnu ẹ̀ wọ́n ti ń sọ ó ti ń sọ nǹkan tí ó ṣe fún yín o.
1: Àdìmọ́dọ̀lá o
0: kò dẹjọ́.
1: Olùwàdìmọ́dọ̀lá.
0: Ṣé iná lẹ́tùn padà yàn? Àbí bó la àwọn sì lọ́wọ́ wa náà ló sì wà. Bó la ṣe wá fẹ́ ṣe bí kinní ṣe ń lọ yìí.

àbí solution wo lẹ̀yìn fi ìgbó wọ̀. ẹni tó lòun mú solution dùn. mọ̀ jẹ́ sọ. ẹ tó lòun fẹ́ fi lójútùú jọ sí ojútùú tí wọ́n ti láwọn mú dé. ṣé ẹ ti ṣetán ṣe ẹ fẹ́ gbọ́. ojútùú ṣe wọn pa àwọn fẹ́ mú wáyé sójútùú gidi gan tiẹ̀ tó. ojútùú tí wọ́n láwọn fẹ́ mú wáyé tó lè possible. bí ajá nù ìwé náà tó ní. ilẹ̀ ni wọ́n ti gbà tán yìí o. bí ìbàdàn yìí ṣe tóbi tó. ní ayé ìgbà kan tí àwọn ọmọ kékeré bá fẹ́ ṣeré ó níbi tán mọ sọ pé kí wọ́n lọ. iléeṣẹ́ aládàáni kan tó jóbìnrin lónìí òun ló tún ṣẹ̀ṣẹ̀ ronú tó gbé ní tí ò sì tóun tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun lòún gbé kalẹ̀. ibi tó sì tún gbé lọ ibi tí sánmọ́ ti dúdú lẹ̀ ni o lè mọ gbé apẹtẹ kó sọ pé ó fẹ́ lọ bẹ̀. owó mọ́tò gan wọ́n lọ sàánú. ibi títí bíbá yìí wà bí èèyàn bá ń gbé bẹ̀rẹ̀ ó rí bẹ̀ láti bẹ̀rẹ̀ straight ó dé bẹ̀. títà tó kọ́ máa ta ẹ̀kún ló. ibẹ̀ ó lè máa gbé bẹ̀rẹ̀ ó lè máa gbé muslim kó sọ pé ó fẹ́ lọ ibi títí obìnrin aládàáni sí rẹ̀. bàbá ní kòkò wá o wà lè sọ. wọ́n sì lọ́jọ́ wájú sì fẹ́ kí inú àwa ọmọ gan sọ́ sì fẹ́ kí inú wa ọmọ dùn àwọn ìwé ọ̀la báyìí. ilé ayé mi pé gómìnà rẹ o gómìnà kálá múrántí ń gbà. ẹ tún kò fẹ́ ní nǹkan tó dá sí. ẹ jẹ́ wọ́n pé gómìnà rẹ ẹ láyé secondary school junior secondary school. ìtura ṣẹfà oró títà tó kọ́ máa ta ẹ̀kún ló bá pa. ó bá nígbà yẹ a lọ ṣe match pass náà ní lẹ́lẹ́lẹ́sẹ̀. àlànà pa àgbà bàbá ní kòkò wá o wà ó lè sọ bàbá ní. ní gómìnà tán náà dúró. ó lè kẹ́ ní ìsìn ìbá ṣé ìpínlẹ̀ gan ṣe children day mọ́. ẹrù tó mọ̀ pọ̀ máa lè dá gbé oyé. ẹrù tí wọ́n dì í fún ayé sá a lè gbé. ẹrù tó mọ̀ pọ̀ máa lè dá gbé oyé. a tún ṣe independence gómìnà sọ́tì ẹ̀. ẹrù tó mọ̀ pọ̀ máa lè gbé. ní state tẹ̀yìn bó ló ṣe ń lọ nbẹ̀ bó ni ẹ ṣe celebrate independence day ti yín sómìnira. ẹrù tó mọ̀ pọ̀ máa lè. so ṣe dáadáa lánàá. pọ̀ máa lè gbé ọ̀rẹ́ mi. nàìjíríà yìí orílẹ̀-èdè tèmi àti ẹni. ọwọ́ èmi àti ẹ ló wà. kíní yìí sọ iwájú ni àbí. ẹ̀yìn là ń lọ bó láṣẹ wá pa bó láṣẹ ẹ̀ tí kí lẹ̀yìn lérò pé a.

0: yàrá yẹn sọ kó tó di pé àwọn àfúnra wa lálùjọ.
1: Alẹ́ bọ́ bù ẹ má jẹ́ fa tó ju.
0: Alẹ́ dágbé oyè.
1: Ṣé ṣe sú tó yìí? Wọ́n máa ń lo ibi tí mo wà. Kọ́ lọ sànú mi ni 0705 5949 0809 7009 4 9 0906 2009 4 9 be ni nu islam be you see sti gan be oku akara ni o
2: ti
1: o se party gan ki ma ki se re
0: eni ma
1: se bayi na la se wa mo je lo se bayi na la se mo se elako e sanu wa se solution si wa si ri nu oku yi e ka le o kilo ko yi lati bulletin pe
3: eya elizabeth ni lato je
1: e elizabeth lato jo ibe re gba wole lale
3: ibẹ̀ ni mo gbà wọlé.
1: Ọyẹ já ṣe kánmọ́kánmọ́.
3: Ẹ̀rí solution wa.
1: Ok.
3: Nǹkan tèmi mọ̀ ni wípé tí ẹ̀gún bá ti débi ó ṣe tán tó máa yọ. Ṣùgbọ́n ṣe rí solution Nàìjíríà. Ọwọ́ Ọlọ́run ló wà.
1: Ọwọ́ Ọlọ́run.
3: Ọwọ́ Ọlọ́run ló wà.
1: Ọwọ́ Ọlọ́run. Ọlọ́run ló ń bá a gbé Nàìjíríà.
3: lòyeyé ló mọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n ntẹ́mi ti lọ́wọ́ ọlọ́run ló wà ọlọ́run nìkan ṣoṣo ló lè kó sí ẹni tó lè tún orílẹ̀-èdè ṣe nínú tó lè gba àkóso ọkàn rẹ̀ láti tó orílẹ̀-èdè ṣe mi mọ̀ kò sí ẹnìkan tó lè tún orílẹ̀-èdè ṣe àfi ọlọ́run nìkan ṣoṣo ni ó yẹn ni tí yóò gba àkóso ọkàn ẹ̀ tó lè tún orílẹ̀-èdè ṣe. Ọwọ́ Ọlọ́run la wà ó
1: èmi
3: ẹ má yẹ kí n fún yín.
1: Ok mo ti gbà
3: àmúkàdì mi sáré ní màá dìbò fẹ́ni tó wù mí tó bá dìbò fẹ́ni tó wù ẹ tí wọ́n ti jẹ́ kó wọ ọbẹ̀ náà.
1: Tight set.
3: Ọwọ́ Ọlọ́run la wà lórílẹ̀-èdè yìí ẹ wo kọ́ Ọlọ́run kó ṣàgbà wá ni èmi mọ̀ wípé kò sí tó ní bẹ̀rẹ̀ sí kì í lópin.
1: Káwa kò sọ́wọ́ Ọlọ́run báyìí. Kọ́lọ́run wá látòkè kó wa bá a ṣe.
3: Kì í ṣe pọ́nà máa wá látòkè. Ṣé lè ò nira jù ni?
1: Ẹ wá ní bọ́wọ́ Ọlọ́run ni.
3: Mo ti re po èmi 20 naira lítà.
1: Lítà?
3: 20 naira epo petrol.
1: Petrol 20 naira
3: lítà.
1: Ẹyin tí ẹ̀ tó ń bá yẹ́ ibi tó dá. Mo lè pé mi ń gbọ́n ju
3: 65 naira
1: mo lè sọ pé mo gbọ́n ni mo gbọ́n jùmọ̀.
3: Ìgbà tí mo máa rì ilé ó jẹ́ kí n sọ. Ìgbà tí mo máa rì tí mo bí first born mi sọ pé lo ni mo fi ra nǹkan ọmọ mú rí márùn-ún 50 kún wọn ń pè gbà yẹn.
1: mo dẹ̀ ní kẹ́ ná 500,000 ní ìsìn.
3: Mú rí márùn-ún.
1: ṣe gbọ́ lágbolágbo mi tán tí mo ní kẹ́ ná 500,000.
3: Mo ń ṣe nǹkan lọ́wọ́ ń gbà yẹn ni bí mo pè yín.
1: Ta ní ká ná 500,000 fún wedding.
3: Ni mo fi ra nǹkan ọmọ mi ò ra tán. Mo ra 40 naira mo fi rà tó jẹ́ ogún pọ́n nígbà yẹn. Mo fi ogún pọ́n ni mo fi rà. Ṣé báyé náà la wà ń gbà náà? Ẹ wo ọwọ́ Ọlọ́run la wà.
1: Ọwọ́ Ọlọ́run la wà.

0: mi n tẹ́lẹ̀ akíbọ̀dé délé ìjìnlẹ̀ sí ilé
1: ilé o.
0: Bàbá mi dúró, bàmí lọ orílẹ̀-èdè ibì kan, wọ́n lọ gbàrà ọ̀kúnra wò, bàbá tó lọ gba star kan. Ìmọ̀ kìí ṣeré.
2: Fásitìkò
0: ẹ̀dá òtítọ́.
1: Ọ̀rọ̀ pé sí ayé oníkọ́kọ́
0: yẹn. 0705 5949 Nàìjíríà ṣé ò bú sí wọ̀.
1: Ọ̀rọ̀ pé sí ayé.
0: Bàlákíá náà lámọ̀ gbé.
1: Oyè náà.
0: Ìgbẹ́ tó láwọn ń rì ní òye, ó sì ń lọ báyìí, ṣé bá ṣé a sì.
1: Dúdú.
0: Bàbá 66 mọ̀ rè. Ìmọ̀ kìí ṣeré.
3: 0809-7949. Àmọ́ Ankara àti Raja Agolo bí mi bí ọ̀ka kankan. Ẹ wò ọlọ́gbùn já wa jà.
0: Hashtag tó ń tẹ̀lé orílẹ̀-èdè òṣèlú ti

0: ẹnjí o gbọn a ẹnìkan ni pé ibi tó se lu tó ibi igba tí o se lu si o
1: mi kọ la kọ le da
0: o n lọ sọna ẹlẹyẹ lẹ ni o o n
1: lọ
0: kẹ yẹn mọ lọ sí kẹ yẹn mọ wá kẹ yẹn mọ bọ wá sí mọkọlá
2: o sì wá sáyé
0: o sì fẹ si ẹlẹyẹ lẹ kó sì mọ lọ gbọnà sẹgbà tán pé o se lu fún o
1: ọpọlọ agba
0: àwọn tó sì fi lọkàn balẹ wípé bá a mọ wọrí ìwọ ni
1: ìwọ
0: la fi ṣe ìwọ gangan
1: ni
0: ẹni ọgbà wo fi ṣe òun ó kọ̀ lánà kan padà yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yìí nígbà tí wọ́n ti gbowó dé wọ́n sì rí wípé ní yóò sì ṣe dáadáa fún kinní o òun náà sì ó ní àfojúsùn dáadáa o
1: wọ́n
0: tó fẹ́ jẹ́ kó débẹ̀ báyìí wọ́n fẹ́ ó débẹ̀ èmi àti ọ̀rẹ́ mi dáadáa gbọ́láhàn àlàdé àfihàn lásàkọ àwọn aládùúgbò mo rí àwọn póstà kan ní mo rí póstà wọn kẹ ẹni ìgbìyànjú o ó ní ẹlẹ́ òde pin ó ní ṣé àwọn tó ń wò yìí tán bá rí 10,000 tó bá di ọjọ́ òdìbò ṣé wọn ní yí òun padà. sọrí kọ́ kò sanalysis kan fún mi mo tó fọ́ kí ló dé sáàtì síbi wọn ní nàìjíríà yìí náà látó wà wárawa yìí náà ni o. láti dìbò fábíọ́lá àbí mi ìfẹ́ sọ sórí tó bá dé mo ti kà dáadáa. ẹbí gbogbo ìbò tó dàbí àti gbogbo everybody pátápátá lájọ sí rẹ́dì pé aláfẹ́ yí padà àní nǹkan gidi fẹ́ afẹ́ ṣe tán abiola àlá dìbò fún gbogbo wọn bí ìbò tí everybody panu pọ̀ kí ló dé tá àwa fipá

0: ojo opo Facebook gbogbo eyin te n ba wa share te n ba wa pin kakiri adupe o 09062949 share opo si wa solution si wa ba iwo lon awon people yi won mo fe gbe le awon na mo nse ona de se to si gbe wa lo bi ta n lo yi ah Afrika lu ko para mo ja fori e everybody mo ja fun bi o ti se da fara re nikan a big ile wa disi bayi ta wo ibi nkan ti Nigeria n gbe awon omo to je wi pe iru awa ta mo kekan yi ta n so ro 20 yi nkan ti awa n so yi nkan ta awon omo to tun wa n de leyin ta wa tan tun toju ti won tin ri ti Nigeria tin gbe won lo àwọn afẹ́ dé bá wọn tí ẹ̀ dé bá kẹ̀kẹ́ sí iye nǹkan tí wọ́n bá yìí sí nǹkan tá a lè sọ pé nǹkan tó yẹ kí wọ́n bá rẹ̀ tó bá sì tún dọ̀la báyìí wọ́n á tún ní ó yá o ẹ sì lọ ẹ ká lẹ́jà rẹ̀ kí ló kọ́ yín láti bẹ̀rẹ̀ tí ń gbé.
1: Ẹ ká lẹ́.
0: Ẹ ra sá.
1: Gbogbo tí wọ́n sọ pé òmìnira òmìnira èmi ò rómìnira kankan o. Omi wàhálà. Làwọn ilé ìdàbí.
0: Ikọ̀ ti ẹ̀ o, ẹ dákun o, ẹ má lèmi kò lé o, ẹ má lèmi kò lé o, ẹ má lèmi kò lé o, ẹ má lèmi.

0: ẹ ká lẹ́ òkìlọ kọ yí láti bọ̀lẹ́ tí ń gbè. Ẹ ká lẹ́ sà kìlọ kọ yí láti bọ̀lẹ́ tí ń gbè.
1: Mo ń pè láti airport.
0: All right, sir.
1: Kí ló máa ń ṣe gbogbo ẹyin presenters lọ?
0: Ẹ máa bínú.
1: Ìyá ń jẹ gbogbo everybody. Ṣé yà ó jẹ yín gan-an? Gbogbo yín pátápátá ni. Ẹ máa lórí rédíò ni. Àwọn èèyàn sòótọ́ rẹ̀ lè máa kọ́ sí ọ̀rọ̀ mọ́ wọn.
0: Àwọn kọ́ la kọ́ ti ẹ̀ o. Àwọn kọ́ la kọ́ ti àwọn náà kọ́ ti. Gba ẹni yẹn ti mọ òfin tó tẹ̀lé. Ẹ mọ̀ pé abẹ́ ẹbì kan náà làwa náà sáwọ̀. Táwọn tó bá fún wa láǹfààní láti sọ̀rọ̀, a ó nígbà sí gbọ́dọ̀ gbé kalẹ̀ tí òfin ní di pé kọ́nu kọ́ ẹ dákun pé ọlọ́run. Ẹ mọ̀ ìbínú. Ẹ ṣe
1: gbọ́dọ̀ àti gbọ́dọ̀ yín.
0: Ẹ mọ̀ pé ṣẹ̀mọ̀pẹ́ bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń gbádùn àwa presenters ta ṣe ń ṣeun tájọ́ múnú ara wa dùn àwa tájọ́ fúnra wa ní òpù tá a sì fúnra wa ní òpù díẹ̀díẹ̀díẹ̀. Ó sì dáa. Jókè wá padà mọ́ gbọ́ wípé lágbájá ti ṣe kinní kan ó ṣẹ̀ṣẹ̀ bí o. Ìpínlẹ̀ Nàìjíríà yìí òun ló tu òun náà lóde. Ẹ ṣe gan-an
1: ni.
0: Ọ̀nà rẹ̀ bufá tó yé.
1: Ọlọ́run
0: àṣàn. Àwa àti yín náà láwa padà jọ kọ́ o. Ṣé ẹ mọ̀? Ẹ mọ̀ pé ìkànnì 32FM àwọn òsì fẹ́ nìkan ti wà fún gbogbo èèyàn pátápátá. Rédíò kan rẹ̀ lọ́wọ́ àlọ́bìlọ́wọ́ olóṣèlú kan rí. Olóòrí àwa gan ti ẹ̀ rí ọ́. Iṣẹ́ ọwọ́ ọ̀lẹ wa ó tó wa jẹ kò sí olóṣèlú kankan tí ó sọ pé ń gbọ́ àbọ̀ ní nǹkan kan. Àgbà rí kò tiẹ̀ sí nǹkan tó fẹ́ sọ pé ó fẹ́ fún wa. Ọlọ́run fà wá.

0: lọ́jọ́ pọ̀ fẹ́sù gbogbo bẹ́ẹ̀ ti ṣe ń gbójú ayọ̀ wò fọ́dà wò lásán mọ kọ́mẹ̀ntì mọ ṣíà mọ bá mi bó lọ ló ní síra-síra sọ fẹ́ nìkan pé kó tún sọ fẹ́ lò sẹ́rí màá láyì nígbà tá a pè lálẹ́ bọ́ọ̀bù ẹjá jọ mọ bọ́ọ̀bù ẹjá jọ mọ tẹ̀ fúnra wa.
1: Share
0: it. Adebola Adedotun.

0: àbí ká jọ máa gáílẹ̀ lọ bẹ́ẹ̀.
1: bọ́ọ̀lù ló bàjẹ́.
0: sáàtì ọ̀yẹ́ kojú. ṣé kí n yọ o.
1: ọmọ ọba òun ló
0: fọwọ́. ẹ mọ̀ pé mo sọ pé kẹ́ ẹ gà á lẹ̀.
1: bàbá dọ́ọ̀lù.
0: tí n bá máa tún fì mí sí ẹ̀yìn gẹ́ẹ̀lẹ̀ ẹ̀fẹ́ tó bí.
1: sáàtì ọ̀yẹ́ kojú.
0: ẹyin ti rẹ̀ kọ́ alájì alfa.
1: òun ló fà mí
0: kọ́. bó bá jẹ́ fàǹsì òṣùpá tí n bá ń pè pàṣọ wàhálà
1: yìí. ìdẹ̀rì o.
0: bó bá jẹ́ fàǹsì òṣùpá tí n bá ń pè pàṣọ gbọ́dọ̀ láìkí orin. ìṣeré iṣẹ́ ni. ṣé kí n yọ. ẹ kaalẹ o. ṣé kí n yọ.
2: o gbọdọ yọ o.
0: ah i gbọdọ yọ kiri. ṣé n fi yẹ.
2: o wa abalẹ sọ nọmba rẹ n duwa ẹgbẹ ẹjọ mọrọ.
0: ṣé yasa wà lé.
2: ìgbà ìbálẹ̀ ìlàjú wa.
0: kò sí wàhálà kò sí wàhálà.
1: ọkùnrin sí wa. wọ́n lùlù bàjẹ́ sáàtì àwùjẹ́ kojú.
0: ewa.
1: ọlọ́run ọba òun ló fà wá gòkè.
0: entertainment program kì í ṣeré o.
1: gbogbo.
0: ìjọ òun ni wọn sọ fún mi pé màá ṣiṣẹ́ yìí
1: ni. kò ní gbàdúrà kọ́ mọ́ lọ́mọ́.
0: mo tún ronú nǹkan tí màá sọ láti ọjọ́ ọmọ. ẹ ká lẹ́ kí ló kọ yín láti bulẹ̀ tí ń pè.
3: wọ́n fẹ́ látàgbé kojú lẹ́ẹ̀kan.
0: ìyá mi
3: ẹ má yọ o ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀.
0: kó mọ lọ bẹ́ẹ̀ kó mọ lọ bẹ́ẹ̀.
3: ló ṣe kó máa lọ
0: bẹ́ẹ̀ aago méjìlá bẹ́ẹ̀ ẹ wọ́n wọrí ẹ wọ́n wọrí.
1: amagunro
0: ìrànlísà wà ní.
1: olówó ala rẹ sílẹ̀ ní ìbínú.
0: ẹ ẹ jẹ́ yíyọ́ kí n fi mí.
1: àwọn ọmọ alágbára ọmọ
0: akíkọ́. ṣó ń dùn mọ́
1: yín.
0: omi yọ̀ wọlé omi dùn mọ́ mi. ló lè fún yín
1: lọ.
0: ìdùnnú tí yín ní iṣẹ́ ti wà. ẹ má wọ́ọ̀rì tó bá tún dọjọ́ mẹ́jọ tó bá jẹ́ mi lẹ́pàdé.
1: orin
0: tí màá tún mú
1: wọn.
0: lọ fún mi ní ìjọ monday kọ́ ni. elio bàbá rẹ ń lọ sórí ewé o.
1: wọ́n
0: ti lọ àwọn orílẹ̀-èdè káàkiri wọ́n fẹ́ ṣàgbẹ̀sáwọn fún àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan láwọn apá ilẹ̀ áfíríkà.
1: adóbó
0: ìyá wọn ni pé yóò tún wá padà lọ síbi orílẹ̀-èdè amẹ́ríkà.
1: àwọn sọ fún ọ̀rọ̀ tó jáde.
0: ẹ mọ̀ pa amẹ́ríkà yàtọ̀ síbi.

0: ọbẹ fún àwọn ti bàbá mi délé akíbọdé lè jù lè tó máa dùn mọ tá a fi jọ bẹrẹ.
1: Àmọ́ bàlá ni wọ́n yá.
0: Ẹ gbìyànjú ẹ má fọ̀ tó bá tún dọjọ́ mẹ́jọ àtúnṣe.

0: nígbà tí Jésù wá dé.
1: Ìjẹ́ ọ̀nà tí ìyè Jésù.
0: Jésù ń bọ̀ lọ́la. Ó ń bọ̀ kankan.
1: Kàràsà mi bò ló mú ní.
0: Ẹ̀ẹ́dẹ́ lọ bí. Ẹ wọ ẹ fi ilé àbí. Ẹ ìjọ rẹ̀.
2: Ìjẹkújẹ ló ń jẹ.
0: Èmi àti ìjọ wà látànà. Ìṣẹ́jú bí mẹ́ta ló kù tí ó fi di ọ tí a fi bọ́ sínú ọjọ́ tuntun. A fi bọ́ sínú ọ̀sẹ̀ tuntun. Lókè Ọláṣẹ Sátọdé. Ọdẹ alẹ́ bọ́bù pàtà wà ní Egypt ó ti mọ̀ ńlá. Ẹ bá mi sọ̀rọ̀. Ẹni iṣẹ́ fún mi, ẹ lówó fún mi. 08146428064. Ẹ mọ flash mi ẹjọ o ẹjọ torí ọlọrun ẹjọ ẹ mọ flash mi o 08146428064 oni number mi.
1: Kíde tí sin bẹ́ẹ̀ fọ́ ohun
0: ènìyàn. 08146428064.
1: Àgọ́tọ́dà sọ́wọ́.

0: wà nù oyún so gbà tí mo dẹ̀ rí òróró yẹn mo wá mú òróró yẹn fún ìyàwó ọmọ mi pé tùbí kí n sí àsìkò bá ti tó báyìí báyìí báyìí ní kẹsẹ lò wọn wọn rán tí mú òróró ṣá wọn bá gba hospital lọ kò gbà tó máa tó bíi 3 hours ni wọn bá pè ní ọmọ ẹ bá pè ọmọ mi bá pè mí olùbó bẹ̀rẹ̀ sí sunkún pé wọn sọ pé toró ti bímọ kan tẹ́lẹ̀ so ọmọ yẹn ò sí so wọn wá tí wọn wá pè mí pé wọn sọ pé ọmọ yẹn pé kò ní sí mo ní rọ
1: pé ilé ìtọ́jú fẹ́ bí kò ní sí
0: mo ní ilé yìí mo ní rọ ni pàtí mo tó ti pè mí yẹn èmi kàn padà sẹ́yìn ni mo bá padà sí ilé so dádì dẹ sọ pé ká máa ní pẹpẹ gbogbo fọ́tò ọmọ mi kẹ̀dẹ̀rí orí pẹpẹ ló wà n mo yí padà sí ilé nìyẹn mo bá lọ jókòó sí orí pẹpẹ mo bá bẹ̀rẹ̀ sí ní mú òróró yẹn mo bẹ̀rẹ̀ sí ní dà sí ara ìyàwó ọmọ mi yẹn mo dà sí inú ẹ̀ mo dà sí orí ẹ̀ mo dà sí gbogbo ẹ̀ mo sá ń gbàdúrà mo gbàdúrà mo gbà bí mo ṣe ń gbàdúrà lọmọ mi ń sunkún mo ní má mọ̀ rí ọ̀rọ̀ ikú kọ́ bẹ̀tẹ̀ mi rìn rẹ̀rìn ó ní láti mi ẹ̀rìn ni mo ní kò sí problem ṣá ẹ̀ má lọ́rọ̀ kan ṣá bí mo ṣe bẹ̀rẹ̀ sí gbàdúrà gbà tó máa tó 3 hours ṣá wọ́n ṣe pè mí pé ó ti bímọ nìyẹn
1: ọmọ yẹn wá ń kọ́
0: ọmọ wà láyé
1: ṣáò ta lé ló
2: jọ gbàdúrà yọkan
3: please make you stop prayer
2: olúwa bá mi ṣe ogun kò lẹ́rọ̀
3: lọ tó kẹ́dà tó nǹkan kẹ́gbù bá
2: tó ogun tán ní tó bá dé sí yàn
3: dábà tẹ ṣé wọ́n sì kọ́
2: bẹ́ẹ̀yàn kì í bọ́ lọ́wọ́
3: you can never escape it again
2: tó ti jẹ àwọn kan lè wà
3: rí dábà fọ́sọ́ bí my home before
2: ogun kò lẹ́rọ̀
3: dábà tí wíta solution
2: tó ti jẹ àwọn kan náà
3: tí mo mọ̀ dábà fọ́sọ́ bá mọ̀ ń gbọ́ sáì
2: náà tí wọ́n ní kì í èèyàn í bọ́
3: lọ́wọ́
2: Oh,
3: my God.